0: ti ma lo o ma won ti ma sanu fun so ti anu oba sanu e ni okan to da ti nu didun ni o fi ma sin awon eyan eni to ba mo ko le ba se sun meyin fun kaka to fi ma lejo si awon eyan ti nle ku si o kuku ku odojo won mo ba sister yen mo ba yi e kan le pe mi ma ba yi e kan le eni ta anu ba sanu o le ba kan le o ya ba yi atawon mo re kan le ejo eyan mo comfort life have a good heart eni okan to da eni okan to da o ko ti won pe jesus alanu samaria bibeli so ninu we luke okunrin kan be ti won pe ni ara lefi ni bibeli ni ori okunrin kan ti awon olosa ti sa won ti pa ni aipatan bi se nbo lo kan bayi won ni bo se ri lo kan bayi o fona se gbe ni omo lefi ni ye o won ni ko pe ko jina alufa kan na nbo pastor kan nbo bi se nbo bayi won lo tun ri hein emi ko o to sa ku nbe won ni ko pe ko jina alanu samaria nbo balanu samaria yen se de won lo sumo eyan ni joro yi o sumo won lo di ni ogbe o nu gbogbo eja re ku o gbe sori esin on ti ka lara re oni ja lo o gbe lo si hospital o wa so fun on hospital gbogbo nte ba na fun e ko sinu account mi ma wa fun yin ni ojo keji o se bo ni engineer o ti ri ban ni e mo ahan oni nigba ti o si di ojo keji o mu owo ide meji fun olori ileru o wi fun pe ma toju re o nko nti iwo ba si na fun nigba ti mo ba padade emi o san fun kin jesus wa so ni verse 30 oni ninu awon mete ta won yi ta ni wo ro pe isi eni keji eni ti o bo si owo awon olosa yi e wo nti nigeria da loni pelu ika ti awon eyan se si ra won ki eni kun si wole ko si pa awon idile mejo latari kini kin lo fe gba bi ba ti eyan yan se eru bo ke li mo pa won kan ti gbe su mi aye ti won gbe oda ke mu omo odun beji labe iya re ke ti e laanu igbe omo yen ninu otutu e gbe lo e wa lo nu igbo inu igbo e wa pe hello se mo je tesan e ti e mo boye le mu nje tawon ani mo ri eye mo ti so tan yen fun yin ri mo ri eye ilugbo mo so eye ti mo ri eyen awon eye mejo ni won awon eye kekeke won fine gan but won o ti niye so bi mo se ko awon eye yen di mo ba ni edun ki mo ti e gbeye gan si kini mo funje bi mo se wa fowo kan gugu won ba ji won ba se yo wa wa konu soke bayi ini ti mo le fun yin je mo ba wo emi olohun ni kini won fi se ile won mo ri pe kini yen dabi oka baba kinkinkin bayi igi igi e kini mo ni boya kini si lo nje won o mo kan ja iyo kan ni bi mo se fi si on lenu mo ja mi mo won asenu won asun le bayi won wa ko enu won la enu won bayi bi mo se ju si lenu o kan se pa pa pa oba dali mo mu keji mo ju so na lenu ah mo ni mo mo bi ti mo ti le riru kini ija mo ba lo nu igbo mo ba lo ja mo ba n fi si won lenu leyo kokan igba ti n fi lu ojo meta won ti niye won ti fe mo dagba ah mo ba ri mo ba kiri lo igba ti n fi de pada awon ti o mo ba mi awon gini won ti wa ko gbeye mefe mejejo won gbe lo si ile won ni emi o meye esin awon eleye esa mo sun ekun ni ojo yi in mo pe nkan le pa mi lekun ba mo ba gbe eye won ba gbe eye lo ngba won gbe debe la won eye ba ji ni won ba fe je bi en se n kigbe won ni bi ni pa won ba lo mu oka baba ni won ba ko le won ni won ba ti bo won lo fun lo igba ti o fi pe wakati kan gbugba won mejejo ku mo ba ni eye mi da won ni gbogbo eye wo awon eye ti o gbadun ni eyin le gbadun eye to je pe bi ya won se n gbe won lo lo jabo soju titi ti mo ri ikani se re n to ba daju ibi te ti mo oni bi nkan osin telomi ba ma die bi o se ja lohun bayi iku owo ti o fun e bi en ti melegbe yin so daju bayi ejo eyan mo comfort life e laanu adu eyo kan e ba mi je owo pelu tenikan e kan gbe owo eniyan soke eni baba láàrin ọgbẹgbẹrun ọkùnrin èmi ni ó sànú fún wọn. Àdúrà tẹ fẹ́ gbà nìyẹn sà ẹyọ kan náà ni láàrin ẹgbẹgbẹrun ọkùnrin ọlọ́run ẹ̀mí àwọn wòlíì èmi ni kọ́ sànú. Ẹ jẹ́ ń wo ẹni tó lè sọ́ jàdúrà bẹ́ẹ̀. Yes! Bàbá mi láàrin ẹgbẹgbẹrun ọkùnrin láyé ọlọ́run sànú fún mi. Na ṣàpàhàládàṣì ọlọ́run sànú fún mi. Because of the name of Jesus. Jesus, Oluwa wa. Now, ẹ jẹ́ mọ́ lọ ilé ẹ̀wò bí nǹkan ṣe ń lọ. Ṣé ìwọ náà sọ ọ̀dájú báyìí? Sálàánú èèyàn ni ó. Mo gbọ́ ẹnikẹ́ni tí ó ra àánú gbà láyé. Bíbélì ni alábùkún ni fún àwọn tó ń sànú. Torí pé wọ́n ra àánú gbà. You must have a good heart. Mo gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ mú ọ̀rẹ́ àánú jáde. Mo ti sọ fún yín pé Olúwa ní ká máa fi ọ̀rẹ́ àánú lẹ̀ títí tí ó fi dìjọ Sunday. Bẹ́ẹ̀ làwọn kan sanwó 1,000. Bọ́ ọba sanwó 1,000 látijọ́ Monday títí wọ Sunday 7,000 lọ́sàn-án yẹn. Ìwọ náà ti bá wa dá ṣíṣe afẹ́fẹ́. Òní tó lọ́jọ́ karùn-ún ẹ̀. Gbogbo ẹyin tẹ bá fẹ́ rúbọ àánú. Ó yá wọ́n bọ̀ lówó ọdún gbà tó lọ léyá. Fi sàndá mẹ́wàá kó já fi ṣe radio program. Ó ní ládà. Ẹyin tẹ bá fẹ́ sẹ lo account number ilé. 1966 36 38 73 1966 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank Bíyìn ọ̀bá sì wọlé ẹ̀lú ilé 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ní àní ó tún gbé jáde. Kí n tó mọ lọ sórí Facebook, kí n tó mọ lọ sí YouTube. Ẹsẹ̀ Bíbélì ta fẹ́ kà lónìí. Mo gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá. Ìwé Psalm 65 títí wọ 70. 65 to 70. Oníwe Psalm ta fẹ́ kà. 65 to 70. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Màá ṣe nǹkan kan tó yàtọ̀ lórí Facebook nísìn. Lórí TikTok, lórí YouTube. Mo mọ̀ pé ẹ̀yìn kan sì tó wà ní ọ̀lídé tó ń gbádùn ọdún. Àwọn kan ti ń lọ bí iṣẹ́ láàárọ̀ yìí. Kí ní kan bẹ̀ tí wọ́n ní kí n fi sìn yín jáde. Ẹ wá kúnlẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Bí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe fi kúnlẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin bíi 30. Ẹ bá mi gbàdúrà specially fún ikọ̀ àtìrìjú yìí. Bàbá Sólésì Síjú Adé àwọn náà máàkì birthday wọn lónìí. Bó Olúwa ṣe ń bẹ tí aláyé ni ayé tí ẹni tó dá ọ̀run sì ni ọ̀run. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín. Bàbá Síjú Adé Sólésì. Ayé yín yóò mọ lọ láti inú ògo dénú ògo, láti inú ọlá wọnú ọlá. Pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ ẹ kúnlẹ̀ tẹ máàkì birthday yín. Ẹgbà ayé tó dùn, ẹgbà ayé tó pọ̀, ẹgbà ayé tó pẹ́. Bàbá Sólésì, ẹ̀yin àti ìdílé yín, kí Ọlọ́run kọ́ da yín lọ́la jù báyìí lọ. In Jesus name. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin bàbá, àwọn bíi 30, ẹ bá mi gbàdúrà lórí nọ́mbà yìí fún bàbá yìí. Ẹni wòlé Ọdẹ́kúnlé ní kẹ gbàdúrà fún wọn. 080 63 05 77 06. Gbogbo ẹ̀yin tẹ́ ìràjẹ́ jẹun ẹ bá ń gbàdúrà yìí. 080 63 05 77 06. Ẹ bá mi sọ tẹ́lẹ̀ sí ayé bàbá Sólésì pé kí wọ́n bẹ̀rẹ̀ sí rí èsì ayọ̀ gbà. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí náà kí ayé wọn kó dùn dalẹ̀, kó tutù bí omi tí wọ́n pọn láàárọ̀. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín, ire àtàánú kọ́ bá yín. In the name of Jesus Christ, happy birthday bàbá, happy birthday gbogbo ẹ̀yin ọmọ oṣù karùn-ún, happy wedding anniversary, God bless you. Bí ọ̀tá fẹ́ bọ́ta kọ̀, Nàìjíríà òkùnkùn gbọ́ ní àsìkò wa. Ọdẹ́kúnlé Epaphras, ibẹ̀ lẹ́ẹ̀tì rí mi lórí Facebook, lórí YouTube àti TikTok láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080 88 71 65 66. 080 88 71 65 66. Ẹ send the message yìí, ire àtàánú kọ́ bá yín. You are blessed. It is well with you.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀mọ̀ ni ó pọ̀. pọ o pọ ko pọ ke o pọ
2: o si olorun mi o pọ o pọ o pọ
1: 32 fm 94.9 am ferin gba gbogbo aye.
3: Are you ready?
4: Rakumi diru kale ewure tura se atari ajanakuta yo won mode le dayaka oro ba di ti ka gbo safefe ka ma tara ni baba ju baba lo
5: FM 94.9.

0: jìrẹ̀ ń bá dọ̀.
1: Nínú oru àṣírí pẹ̀lú crossover tó ṣù karùn-ún rẹ kọjá sóṣù kẹfà. Kò ní ká fi ọ̀rọ̀ rẹ sí ilé ìfún ìtúsílẹ̀. Bó lọ́wọ́ mú pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun Prọfẹ́sọ Àmùjọ Adébáyọ̀ Bàbá Ọ́tọ́rítì. Àkórí oru àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí. Book of Remembrance, ìwé ìrántí, àkókò rẹ rè o. Jésù Olúwa fẹ́ tírítí fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ogun tó ti gbọ́lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sàmùjú Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola, orí òkè ogun lẹ́dẹ̀ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà, àṣírí ogun tó jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
2: Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi kí Alleluia. Ọlọ́run ṣe oore ńlá ńlá fún mi lórí òkè yìí. Oore tí ò tọ́ sí mi, Olúwa fi wá mi rí ó gbé fún mi. Ní ibi iṣẹ́ mi.
3: Orúkọ yín mà.
2: Orúkọ mi ni Ayọ̀dẹ́lẹ̀ Ọláwùmí. Mo ibi tí mo ti ń ṣiṣẹ́ ní local government. School tí mo wá lọ yìí, school yẹn ò tọ́ sí mi. Àwọn senior wa nípele la máa ń ka àwọn ìwé wa. So but eléyìí tí mo lọ yìí, ó sì yẹ kí n ka bí ìpele méjì kí n tó lọ. But èmi ò wá mọ̀, mo bá wọn gba fọ́ọ̀mù yẹn. Aṣá ti wá ń gbọ́ finrinfinrin pé àwọn tó ṣáájú wa ni kó lọ school yẹn. Ẹ̀rú wá bà mí torí mo ti sanwó. Mo ṣá wá sí orí òkè yìí, mo wá kúnlẹ̀, mo wá sọ fún Ọlọ́run pé Olúwa jọ. Bàbá nígbà tí bàbá wá, ó ní oore tí ò tọ́ sí wa níbi tá a gbè sí ká lọ ká níbẹ̀. Mo ní mo dẹ̀ claim ẹ̀. But mo ṣá gba ẹ̀rú wá ń bà mí. Ó wá di òru ọjọ́ kejì mọ́jú mo wà nínú ààwẹ̀. Mo wá rí bàbá Sam Òjó lójú àlá mi. Ó wá ní òun sọ wípé ibi tá a gbè sí ká lọ ká níbẹ̀. Àmì yẹn ni mo wá ṣe lójú oorun. Mo ṣá wá dìde. Ìgbà tá a ṣá wá dé school, bá a ṣe dé school, wọ́n ṣá ti wá sọ pé àwọn senior wa ni kó nọ́mú pé kinní kan. So wọ́n wá ní pé order wa wá from the federal pé gbogbo àwa set ìta àgbà tá a jẹ́ junior staff yẹn pé wọ́n retain wa pé but lẹ́yìn tiwa pé wọn ò ní gbà wọ́n mọ́ pé ọ̀ǹtì tán bá ka gbogbo ibi tó yẹ kán kàwé dé. So tán bá dẹ̀ ti kàwé yẹn tán health centers tó bá ti wà ni wọ́n máa ń ti ṣe OIC tó ti máa head.
3: Are you serious?
2: Bẹ́ẹ̀ sà. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tí mo
3: wà. Ìwọ dá gbogbo nǹkan ìjọba dúró pẹ̀lú àdúrà on breaking protocol. Lẹ́yìn àdúrà yìí.
4: After these prayers.
3: Every protocol stand for you.
4: Amen. Gbogbo bá ti ṣe wọn.
3: Nítorí tiẹ̀.
4: For your sake.
3: Wọ́n yóò fẹ́ padà.
4: They will break protocols.
5: Ó rí ìyanu jẹ́. Wọ́n rán mi bí wòlíì.
6: I have sent as a prophet.
5: Ní verse 10.
6: In verse 10.
5: Ibi tí wọ́n kà lọ
6: yìí. Where we read before.
5: Ọlọ́run wípé.
6: God said.
5: Mo ti gbọ́.
6: I am mad.
5: Yes.
6: Nítorí náà. Wọ́n ní sísìn.
5: Ẹ mọ́ ṣe.
6: Èmi ó sì rán.
5: Mo rán.
6: Sí Farao. Kí ìwọ kí ó lọ mú àwọn ènìyàn mi. Àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì jáde wá.
5: Hallelujah.
6: Thank you Jesus.
5: Oh, now, láti verse 7.
6: From that verse 7.
5: Ó ní mo ti rí ìpọ́njú.
6: I have seen their affliction.
5: Mo ti rí wàhálà.
6: I have seen their problems.
5: Mo gbọ́ bó ṣe ń bá wọn
6: jà.
5: Ní verse 10.
6: In verse 10.
5: Ó ní mo fẹ́ lọ gbà wọ́n.
6: I want to go and
5: meet you there.
6: Mo ṣe.
5: Mo ń rán ẹ lọ.
6: I'm sending you.
5: Ìtọ́ ń gbé mi lọ nìyẹn.
6: That's what is sending me.
5: Ẹni ọ̀la ọ̀túnla.
6: That project there.
5: Lórí òkè ògbó. Àti kọ́mẹ́sà o.
6: I have been built. Built overflow.
5: Ẹgẹ́ bẹ̀rù
6: Olúwa
5: ni mo ràn ẹ lọ.
6: The doctor I'm sending you.
5: Ó ní wọ́n ti ètò ìsúná àwọn kan.
6: The locks on people's finances.
5: Mo ràn ẹ lọ sí.
6: I'm sending you company.
5: Wọ́n ti ti ìlera àwọn kan.
6: The locks on people's health.
5: Mo fẹ́ kó o lọ sí.
6: Front desk and open.
5: Wọ́n ti ilé ọmọ àwọn kan.
6: The locks on people's room.
5: Wọ́n ti ti àlàáfíà àwọn
6: kan. The locks on people's good
5: debts. Connection àwọn kan wọ́n ti.
6: Invention.
5: Wọ́n ti ti ọ́fíìsì àwọn kan.
6: They have the office.
5: Àwọn kan ń gbọ́ mi.
6: Some are hearing me.
5: Certificate wọn.
6: Their certificate.
5: Ó ti di paper.
6: Has come out there.
5: Wọn ò fi ṣiṣẹ́ rí.
6: They cannot work with
5: you again. Irú àwọn yẹn. Copy.
6: They need the photocopy.
5: Certificate.
6: Of their certificate.
5: Ẹ mú bá mi lórí
6: òkè. Bring it to the mountain.
5: Passport yẹ.
6: Your passport.
5: Hey.
6: Oh my God.
5: Ètò ọkàn fi ṣe ni pé.
6: Why are you still in Panama?
5: Wọ́n fẹ́ open account.
6: It's open bank account.
5: And where is your ID card?
6: Your self ID
5: card. Only money passport.
6: I say I have passport.
5: Titi ti o fi expire.
6: Titi ti expire.
5: Ayaga Abadu Abeli Esa Jaya.
0: visa o gori eri.
7: You never see visa of it.
0: Kofi travel.
7: You never travel with it.
0: Elo mi gan ti egba visa.
7: Some people have visa.
0: Ko tun rowo lo.
7: No money for that.
0: Hey, come on, sell it like you.
7: You can't sell it.
0: Elo mi gba shop.
7: Some have shop.
0: Ko rowo store.
7: No money to stock it.
0: Elo mi stock
7: it. Some stock it.
0: Ero yabe.
7: But nobody patronize.
0: Mo ran mi si eni.
7: I have sent
0: eyin eni ipe.
7: You just don't have that
0: money. Pe eyin o experience
7: yan. And your friend has not received miracle.
0: Oluwa lo ran mi si.
7: You don't just send it to me.
0: Ninu omo Israeli.
7: And in Israel.
0: I want to ni esin wa nbe. I want to go around pastor.
7: So because
0: of
7: pastor.
0: All of them are trapped
7: in it.
0: I reward perfect to anyone in work.
7: I thought to come and say that.
0: Oreo, go ya.
7: Mountain of glory is
0: standing there. King Badu,
7: I feel like praying for
0: you.
7: I feel like praying for
0: you. Diwa yanu.
7: Every hindrance
0: of your life.
7: In your life.
0: Ko jade.
7: Amen.
0: Ko jade.
7: Amen.

0: ẹ tún kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà eléyìí tí iléeṣẹ́ MTN Nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ akíyín o a sì tún kìyìn Abdulrazak Abdulgani Mr. GRA n ló kọ́ mi ẹ kú kalẹ̀ ẹ jẹ́ àgbéyẹ̀wò ẹ̀yin èèyàn mi àkọ́ ọdún iléyà Eid Mubarak ẹ̀gbọ́ná kí ni ohun kan pàtó tí ó máa mú àpèjọ ọdún dùn lárinrin lákòókò ọdún iléyà ẹ̀yin ni oúnjẹ ni òótọ́ ni ẹ̀rín ìdùnnú bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ká mọ̀ parọ́ tara wa jẹ gbogbo wa la mọ̀ pé íńtánẹ́ẹ̀tì tó dúróore la nílò láti lè fi àwọn àwòrán tó rẹwà sọwọ́ sí àwọn olólùfẹ́ wa ìdíre tí iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ MTN ṣe gbé ìfàfalálá falala Eid offer kalẹ̀ fún wa bẹ̀rẹ̀ láti ọjọ́ 25 títí di 30 oṣù karùn-ún ọdún yìí ni àǹfààní ẹ̀dínwó lórí àwọn ọjà MTN wọ̀nyí jẹ́ ìgbádùn 25% lórí 4G standard router 10% lórí 4G premium router àti 5G router bákan náà pabambarì rẹ̀ tún ni pé ọ̀fẹ́ ni wọ́n gbé wá fún yín nílé ìyẹn free delivery lásìkò ọdún iléyà yìí jẹ ìgbádùn aláìlẹgbẹ kí o sì máa wà lórí ayélujára láti mọ gbogbo bó ṣe ń lọ live it 100 pẹ̀lú MTN ọjọ́ 25 títí di 30 oṣù karùn-ún ọdún yìí nìkan ni àǹfààní yìí wà o láti jẹ àǹfààní yìí lọ sórí ayélujára shop.mtn.ng tàbí èyíkéyìí ọ́fíìsì MTN tó bá súnmọ́ MTN Barca de Sala Anso itan efan ati opolo anso bo lana itan do we ni o ti won ni ogbonju agbara lo o befan labata oyo beti omi lo mu ku eto bi itan yen e la yanan na e ma ba mi ka lo e lo opolo bata efan laya o la won ojo sare ije kabiyesi lo ya ibuso me dogbon si ni won ojo sa lẹfan bẹrẹ ẹfan àti ọpọlọ wa jọ dúró níbi ibùsọ àkọkọ ẹni tó dàbí ẹni tí ń darí eré ìje ó mú fèrè lọwọ popopopopo po ẹfan bẹrẹ eré gàgàgàgàgàgàgà kìtì kàtàkàtàkàtà ó ti lọ wájú ẹnikẹni orí orí ẹfan mọ ọpọlọ sì wà níbi tó ti ń ṣe pọkọ pọkọ pọkọ tí ń fò èmi ti yín tòótọ́ ẹfọn sá lọ ẹ mú gbàgbé wípé ibùsọ̀ 15 ni wọ́n sá o 25 kilometers bí ẹfọn ṣe dé ibùsọ̀ kejì tó wò ó wípé ọ̀pọ̀lọ́ ò tiẹ̀ wà lẹ́yìn mọ́ mo ti là á ló bá torí ọ̀pọ̀lọ́ ń wájú bó o lo ṣe ṣe ẹfọn tó mú eré kìtìkìtìkìtìkìtì kátákátákátákátákátákátákátákátá ó dé ibùsọ̀ kátá ó tó bọ́ ọ̀pọ̀lọ́ ńbẹ̀ kìtìkìtìkìtì kátákátákátákátá ibùsọ̀ kẹrin nígbàtí yóò fi dé ibùsọ̀ ogún ó ti rẹ̀ ẹ́ ó sàn bọ́ ọ̀pọ̀lọ́ ń wájú ni nígbà tó di ibùsọ̀ 25 ló bá tó bọ́ ọ̀pọ̀lọ́ ń bẹ̀ ó ṣubú lulẹ̀ ní wògògò aworoko ti fẹ́ gbé orí odò kan tẹ́lẹ̀rú ó tẹnubodò ọ̀hún ó bẹ̀rẹ̀ sí mú dùn ibẹ̀ lẹ́fọ́n gbà tó fi kú ni kábíyèsí àtàwọn aráàlú bá pe ọ̀pọ̀lọ́ bó o lo ṣe ṣe ọ̀pọ̀lọ́ ní ọgbọ́n jagbára lọ bàbá òun kọ́ lòun ń bẹ ní gbogbo ibùsọ̀ tó rí ó ní àwọn ọmọ òun táwọn jọ jọra tí ọ̀pọ̀lọ́ a mọ́ jọra wọn òun ló ń fi sí ibùsọ̀ kọ̀ọ̀kan òun ló sì fà á tí ẹ̀fọ́n fi ń sá eré sá eré sá eré ó ní ọgbọ́n lòun lò fún tí ẹ̀fọ́n fi para rẹ̀ sórí eré gbogbo èèyàn ní ọgbọ́n ju agbára lọ fi ọgbọ́n ọnúkun tó ń ṣe méjì ó jẹ́ agbára nìkan ni kò ní pẹ́ rẹ̀ ọ́ jókòó nígbà míì ru ọ̀nà tí nǹkan yóò tún fi rọrùn sí tí yóò sì mú oríire wá sí ju kó o kàn mọ́ ṣáṣágbàsúlà ṣágbàsúlà láì tí ìrònú jinlẹ̀ nípa n tó o fẹ́ ṣe ọgbọ́n ju agbára lọ wá gbọ́ o ó lè má jẹ́ pé wọn nìkan ló ní ọgbọ́n ọ̀hún o lè fi ọgbọ́n ọlọ́gbọ́n náà sọgbọ́n kí aláàrẹ kó sáti wá sí ìmúṣẹ ni àbí tí mò ń sọ òye yín ẹ kú kalẹ̀ iléeṣẹ́ MTN Nigeria ń lọ sọ nígbàwó ètò yìí ọ̀rọ̀ àgbà Abdulrazak Abdulgani Mr. GRA lọ́kọ̀ mi ẹ kú kalẹ̀.
1: ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ̀ 32 FM ni won gbo 94.9 ojo ayo loni
2: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan
3: Baba Fendode
4: Iye melo ni wo station government mo private ni e ko ko ni tumo tan wa so ma fe gbo nisin private radio ni ma gbo television ni ma gbo mi ilewo ti government bi ko ko ni ori kankan ton tumo ta fe wo nbe ju oro nti oni tumo lo
5: e lo le so folu weri e ma gbo owo ti fun omi e te fi pe ipese ina se ri ire je wa ni gbogbo abi e gbogbo nkan ti won so fun wa yi
6: nipa be oro odun lenu ye o le won lo mo ejale oni ba ma se rinu
5: se ri ti are tinubu o ba jare igba ti o ba jare igba olorun ma je ko bi ko mi ti di wo gbin lenu
7: awon politicians ti ko won ti ko gbogbo nkan je won ti ko gbogbo e je je pe
8: afawon ati family won
9: a se mu yan gan ga a se ga soke lawon yen se esin won ati gberu ohun lawon yen se esin to ba lo awon be won yen esin hawo e se be ni Nigeria alumo courage jibiti la nfesin se nbi esin boju boju esin egun la nse nbi ta kan ma fa go boju
3: baba fe ndode

0: Kí ló ń sun ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí o pọ́n oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó

0: Kivo 3 in 1. O mini kaloku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
4: Ẹyin tèmi ẹ súnmọ́ bí o àlàyé tí mo fẹ́ ṣe ni kẹ́ ẹ wá tẹ́tí sí bó o bá fẹ́ rojú lówó lẹ̀ tó ní mọ rojọ́ sí iléeṣẹ́ My Abuja Home Limited ni mò ń pè ọ́ sí àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots 50 plot of land ní Mòwe Ọ̀fadà láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Town àti Vega Bus Store gbogbo lẹwà pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà ẹni tó bá wù láti ra ẹ̀kalẹ̀ kan 25 million naira ni o iwọ náà tara sàsà àdìta mòwe fẹ sún àtàn fẹ sún láǹtà lọwọlọwọ báyìí àwọn ìwé ẹrí tó jẹ ojúlówó ló sì wà níbẹ gbogbo plus tó kù lórí ilẹ yẹn kò ju 50 lọ 50 plus nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ dá ilẹ lónìí nílé iṣẹ My Abuja Home Limited láti ralẹ tiẹ ẹrọ ìbánisọrọ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited ilé iṣẹ tó ṣe kọkàn tán lórí kára lẹ
5: Ọlọ́run mọ́ láyé mi.
6: Ìmọ̀lẹ́dẹ́.

0: 32 FM 94.9 ìròyìn bàbá fẹ́ndọ̀ náà lẹ ti ń gbọ́ wa gbádùn laughter house premier ìlú kìtẹ́ńtẹ́ mọ́kọ́lá nílùú ìbàdàn ibẹ̀ náà la wà amòfin.
1: Mo ń jẹ yín o.
0: Yes sir.
2: Kán fulẹ̀ lórí ìtàn mú bọ̀ kalẹ̀ súnmọ́ ara
0: rẹ̀.
1: So gbogbo eléyìí tí wọ́n ń sọ yẹn ẹnu wọn ni ẹnu wọn lọ́kàn ń ṣe yànmùyànmù. Ẹnu àwọn ará ìlú papò ni torí wọn ò róúnjẹ jẹ ẹ wọ ẹjẹ fún yín lápẹẹrẹ ìyàwó lọ fẹjọ ọkọ ẹ sùn àwọn fámìlì ẹ ó lọ complain nípa ìwà ọkọ ẹ nígbà tọkọ máa dáhùn ó ní ilé náà ti mọyì òun kán wá lọ bèrè òun ó bá dárúkọ ilé ìtura kan pé kán lọ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ pa òun nítorí tó bá ti gba sálárì ilé ìtura ló máa yà serve everybody ló ń ṣe kò ní mówó délé ebi wá ń pàyàwó ebi ń pa àwọn ọmọ irú ẹ̀ níjọba yìí àwọn ẹni tó yẹ kó máa sọ bóyá ò ṣe dáadáa bó ò ṣe dáadáa àwọn làwọn tó fún ẹ ní agbára wọn pé kó lo on their behalf now àwọn làwọn tó dìbò fún ẹ tó bá jẹ́ pọ́n dìbò fún ẹ.
0: Amòfin
1: you are not taking care of them.
0: Amòfin torí àkókò wa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti jẹ́ kí wọ́n gbìnàyà ní pápápá gómìnà Mákindé sọ fúnjọba àpapọ̀ pé wọ́n ní kí wọ́n fast track ẹ̀ ṣé bàbá bẹ̀rẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ṣètò ààbò ṣe ìṣòro tó wà ńbẹ̀ yóò jẹrodò yóò lọ rèé mumi ojú wo òun lẹ̀yìn fi wo pàápàá jùlọ àwọn ọmọ tó wà láhàámọ́ báwo láti ṣe tí wọn ó fi jẹrírí gbà láàrin ìṣẹjú péré tèmi.
2: tọwọtọwọ obìnrin mi kí bàdí tó ń sọrọ rí ẹ ìbéèrè tó béèrè mo fẹ jó mọ ẹjọ sà tí ó bá jẹ pé bí senate ṣe sọ pé àwọn fast track kínní bí wọn ṣe ń ṣe other things tó jẹ pé láàrin ijọ mẹta ó ti ń work tí wọn fẹ fast track tó yẹ pé tòótọ́ la ní mind gidi fún state police àwọn existing àmọ̀tẹ́kù kí ló tẹ empower àwọn pending when the state police is affected kí ló yẹ tí a rọ àmọ̀tẹ́kù lára kó tó dijọ́ tí èyí tí ń sọ fún wa nípa state police mi ìfẹ́ conclude yìí pé ẹ̀tàn ni kí ló yẹ tí wọn ò kọ́kọ́ ṣe kọ́dọ̀ àmọ̀tẹ́kù tó ti wà ńlẹ̀ kó máa down state police yẹn pẹ́ nígbà tẹ́ máa gbé ti federal government lẹ̀.
1: Well, lórí èyí tó sọ yẹn National Assembly kò lè dá ṣe òfin fún state kan national law ló máa ṣe so ẹ má jẹ́ ká bú wọn lórí yẹn ohun tó ń ṣẹlẹ̀ lórí ti àmọ̀tẹ́kùn ó wà unfortunate ṣùgbọ́n there should be a national law that will apply to all the states. Now having said that ọ̀rọ̀ kan wà tí Ṣèyí Mákindé sọ tẹ́ ẹ kà mọ́ ròyìn òun dẹ̀ ni wípé àwa ò lè gbà kí inspector general of police kó jẹ́ pé òun ló máa bá wa ṣe ètò state police ni a ò lè ṣiṣẹ́ torí o ò lè fún èèyàn ní nǹkan tó ní. Nigerian police force bó ti ṣe wà ń sìn relic colonial days ni it is a colonial institution it was molded in the service of the colonial government. Unfortunately, Nigeria has refused, neglected, and completely failed láti remodel ẹ̀ to serve our needs.
0: Ẹ ṣe wa mo fi ẹ ṣe wa
1: mo mọ̀ mi ò tí ṣe tán.
0: Àsìkò wa ni o.
1: Màá tètè round up ń sìn. So all we are asking for is for the National Assembly to lay the general framework. Àwa máa lọ sí àwọn ìlú tí policing wọn tí gbogbo àgbáyé gbóríyìn fún wọn àwọn bíi Singapore àwọn bíi Finland àwọn bíi Denmark ibẹ̀ yẹn làwa ti lọ mú la máa ti máa mú model àfẹ́ àwọn ọlọ́pàá tó ń ṣe accidental discharge tó ń extort owó lọ́wọ́ àwọn èèyàn tó wà unprofessional tó wà indisciplined tó ọ̀gá wọn gan wọn ò béèrè ẹ̀ irú police yẹn kọ́ làwa fẹ́
0: àfẹ́rù
1: Nigeria police force
0: àdúpẹ́.
1: So leave it to state
0: kò
1: sí èyí tó kàn yín pẹ̀lú yẹn àpọ̀ by federal system la ń practice.
0: Ẹ ṣeun adúpẹ́ ọmọ ẹ̀gbá wọn ní àsìkò ti tó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gba ìwé òfin ilẹ̀ igan kí wọ́n ó gbà kí kálukú ó kà á kó sì yé wa ní tààràtà bàbá kàwé òfin tó yé wa ṣe ọmọ orílẹ̀ se ani agbara kankan lori re 0705 50949 tabi 0809 70949
3: o
0: ni gbo
3: e ka ro o e ku
0: pe o e se oruko yin ati bi te ti pe wa
3: ajibola lati bi asibodija eri olohun yo dahun gugu adura baba yen ibi ti ogun pon ilu ide e ma isopat ni geti ona to wole atona to jade ehnya kan lo sibe e bi awon se nko moto won ta won ta ni gbado te moto ti eyan ta se le roro ra o mi odun ka awon eyan so dun ro njeje won se ticket ri a lodi na ni olohun o gba wa
0: ami e se adupe krista elomi wa legbe re pele ka wole elo e ka ro o
3: e ka ro
0: yes oruko yin ati bi te ti pe wa
3: baba ku to mo ke baba ti ajo ame o ko ni baje fun yin o wa ke agba ke ah baba yin emi won
0: barista ni won ba wa soro oruko yin
3: ah barista ko tun ma risa ni gbomi ero ke lati apata ma bi ni
0: mi gbo yin
3: e dakun baba yin ti so yi to po bi oro ama emi ke be ro are wa gege bi oro ti won so odun ke to pe yi won do won ba fi moju se to abo awon mo to wa ni amo yi ko ba gbo jade ore ti se migrate so alo pa bile yen ru awon mo te ko yen kilo de kon ru won lagbara ke di baba yi won won lagbara won ti te ba gba omo ijade won to si olopa bile fun ojo ti ta mo e wa ni sa mo ni sele ti won be olohun ni jomo yin so to ba ti wa ni oni so mi lagbo olohun ejire o da o
0: hello e karo
4: to e je ki ma ki ojo kon la la je wa
0: baba ajike
4: fi jam fe to mo ni yan ajike angbara awon to wa nile to ibadan guard baba to wa lori ape ase ile awon baba la baba wa nile olubadan won ti wa won ti da kan sile o se iwe lojutu awon to ni jade lori wo olubowo won olubode awon jagode ki le nse lori won se ri mi pe a n dase sile a ti so gbogbo ti ta bo ti a n dase sile a n da eto abo ile keje keje sile ojutu ko awon ko lo satona won awon ko olubowo won ejejo lori won dabe nke ni gbe lojijo edeki ti won je ma binu iro ni o gbo se to asiko dibo primary election awon oselu fi ye side attach abi so tele
0: eseun
4: lojijo eseun o si di se ma ti de mari ni yen won tan je ni o
0: eseun adupe
2: abi a stop subsidy awon to sagbateru re ala kapa won a moruko won insecurity attack e awon to spearhead United Arab Emirates fun aloruko a ri declare who is deceiving who in this country agbo alosun ka kori bi kan na won bi pe tori akoko ta ni jere ki eto mi tun le gori afefe jagbada gbere ka ma lo ka ma ba je ko to legun
0: e se gbogbo eyin ololufe wa te n pe wa ta le gbe ki sa foju di e ma binu e ani se mi ta tu fi je na ni o se pataki lati ma gbo 32 FM 94.9 iroyin baba fendo okay la royi e seun o be ti n gbo wa mo fi yomi ogun lola ire lorde gbogbo apg mo gbogbo awa ta ti meran odun wa awon reti yin o atoka olubi npe fatoye lo ko mi
2: sakira tumi olubi npe fatoye olorun ba wu o olorun ba ki o esan re lomo gba ni gbogbo dawo le re awa n lo lasiko yi ka to le pada wa lori awon eto mi ni e mo agba bi pe ola ni asekagba idije UEFA Champions League laarin PSG ati Arsenal watershed celebration center lawa ni egbe loyo la ni Old Ife Road ke to di abi afara Somil onipepeye ke se bi to mu rara e ja joropo lepo Yoruba la fi se commentary ti wa ke se no no no no o le go the fight cause shit I want one pe ni da bi Bola Lami
0: a ma ra on commenting
2: Nigeria yi o da bi kaluku wa se se Nigeria lo lo se se gbesi aye wa o di gba kan na

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: súnmọ́ regional náwó díẹ̀ fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún, ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ̀. Ṣa gbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣa gbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá le là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.

0: Kabo pada sori eto wa abela wa pelu chef mamzi share onje ti mo mu wa fun wa laro yi onje ti onira lati se rara bi mo se ma mu wa ngogbogba na niyan onje to je wi pe teyin kan ba gba ti mo ba daruko e ba ye ma pe ah buni mamzi ti gbe wa lo laro yi se wa ri o onje ti mo mu wa yen atomode atagba lo nsara lore fun won lo se kini lo ye ki won ma se kini ni ye ki won ma je ki wa ni onje na o Iresi atewa beni tan pe ni rice and beans ohun ni mo mu wa fun wa lo ro yi eyin ara ile ta ba fe se iresi wa ati ewa wa ki se ta ma se loto ni mo mu wa fun wa o eti mo mo pe a n pe ni adalu beni se mo ke ta ba ti da nkan papo ta ba do nje risirisi papo n la n pe ni adalu eleyi lo ro yin sin iresi ati ewa ni mo mu wa fun wa se wa ri awa ni kokon la nje o awa ni kokon la nje kini awa ni kokon la nse iresi ati ewa yi awa ti mo n soro e ni pe awa ta wa lorileede nigeria yi awa n pe ti wa ni iresi ati ewa se fe wa gbo awon ibo ko wa ton pe ni awon caribbean awon pe ti awon se ti won bi rice atewa na ni lo to amo kidney beans ni eta won ma nlo eta fi nlo ewa dudu tabewa funfun yen eta won ma nlo e ti mari ewa to ri pala baba ohun ni won ma nlo nti ti won se ti wa ri awon latin america awon ma nlo black beans yen ewa dudu pelu iresi titi won iresi funfun awon na nse papo beyin ba na se nse papo se orisirisi orilede lo ni bo se nse onje titi won eto se koko ju ni pe ka se bo se ka se ka de je onje to ye ka je ka ma je nkan ti o ye ka fi se nu wa tori e wo ka jeun lasan kan la awon yi gbogbo gba ti ma so pe ka jeun gidi ka je onje to nsara lore tori apolopo ngba mi wa te pe ta ba je nkan mi bayi ah awa gan mo pe nkan ti mo je yi nkan to npe ni ero ni ah ni sije lase iledumare ati ago ara wa koni gbodi ngba ta ba je nkan ta ba fi si enu ara wa se ti wa ri loworo yi bayi ta ba fe si ewa ti iresi wa ti mo pe ni adalu yi rice and beans kini nkan ta nilo lati fi se oya o ta ba ti gbe omi wa kana ejiro e ma je kin bere beyen se ri ewa yen opolopo wa ma ni emi o kin se wa nte mi o mo commander so mi ma wa yo ah lai se ofada e ma yo ewa esha ewa esha gbogbo e to je idoti to wa ninu e te ba sora gangba mi e ma rokuta ninu ewa e ba mi yo kuro gbogbo awon ire to wa lare e ba mi se kini e ba mi yo kuro ke wa ri e wa ba mi leyin te ti yo gbogbo idoti yen kuro e wa san lomi iyen e wa wa ni mo nso bayi o ngba te ba ti san lomi beyen tan e wa ba mi da sinu isasun yin e ba mi bomi sori e e wa bi agolo meji ti to fun iresi bi agolo meta si merin amo te ba fe ko po ninu e te kon fe kon ma ri eyo kon kon pe ah ki le nje to wa ninu iresi yin pe wa ni e je ki e fise idaji ati idaji o le je idaji o le je agolo meta iresi ati agolo kan abo ewa tabi agolo meta iresi ati agolo meji ewa bo sa se wun yin ni ke se kini ke se mu yin gba se wa ri ngba ti ati ragbe ewa yen le na be yen pelu omi to bori eyen e ma ya mi lu o tori te ba ti ya mi lu o ma pe ko to jina tori omi ma ko ma se ko ohun to ho nti e ke wa na to se kini ko po ohun na fe wa jina iwon ba omi te ba ra fi si lori yen leyin bi ogun iseju e lo ba mi si ewa yen awon kan ni nkan tan fi n si ewa to je pe leyin bi wakati wakati ke leyin bi iseju meedogun si ogun iseju bayi ewa won ti se kini egba won ti n se papapa ninu isasun won awon to ni ru nkan be yen ton le lu tabi bo je je iduna le fe fi se ke wa yen ti rora ro niwon ba be ni e ba mi pano ni die se wa ri resi water titution yen na elomi asan resi lekan o ti gbele na niyan ta ba san iresi mi lekan te gbele na ngba te ba fe je ingun ma gborun re pe ah mi o san iresi yi dada eti amo to je starch to njade ninu eyin ayi marun ninu nje ngba ta ti se tan e ma se baun e ba mi fo bi e meji be ni si meta leyin te ti wa fo yen sam pe wa yen tin jina lo be yen e wa ba mi mu iresa e se fo yen e ba mi da sinu ewa yen e se se wa bomi si e ma ro mi si o omi bi ife bi meta o ti to be ni tori pe iresi ati ewa wa a fe ko roju a de fe ko ileju ko ma se je ngba ta ba pano ni di onje ta nse sewari leyin te ti ba mi bomi ife bi meta sinu ewa ti iresi wa yi to ti ran pata ri soso ninu ara won lori ina leyin ogun iseju ti mejeje ti wa papo yen ton ti kira won pe iresi wori oju ere kujo meta e ba mi sideri onje yen ah e n wo ke mi o ti daruko iyo mo ma n so fun wa wipe ta ba fe so onje e je ka ni lokan pe ah ti ma ti bere onje bayi ni mo ma se kini mo ma fi yo si onje ti mo se tabi ti mo ba ti pari onje ti mo se pe mo fe yina kuro ni die ni mo se ma fi yo si tori kilo kini die yi opolopo wa ngba mi ma so onje tan awa ma wo pe ewa ewa ewa se mo ti fi yo si abi mi o ti fi yo si ehn tori pe ka ma ma jara wa niyan nigba ta ba wa ninu yara dana wa ni mo se ma so bayi tori na ki resi wa yen ko mi re to gbe patapata yen le ti ma ba mi ra won iyo keke resi ewo iwon ba ni yo bi yo se da to lara wa na o ye ka ma rora hun si onje tele lomi to ba hun e yo so onje fun wa ba ya gan ma mo pe okun lan ti bo mi to fi se onje yi e ma se ba hun se wa ri ngba ta ti ra fi yo si ta gan si wo re se e ba mi fi si bi to wo ete te ba te wa yen gan ri pe ah o ti ran looto iresi yen na nko eyin na ti fi se kini e ba mi te ri pe meje di se kini o se je ah leyin eyi te ti ri ko ti ro be yen e ba mi ro pa na ni di iresi ati e wa wa eyin lolufe obelawo lowuro yi e ma gborun iresi ati e wa ko jona e ma gborun eto jona eleyi ojo na amo o ti jina o ti sokale niyan o de tin soku ti wowo ninu isasun ti a fin se lowuro yi bayi gbogbo awon to feran iresi ati e wa tawon kan pe ni adalu ko si nkan te le fi je iresi atewa te si papo se mo pe mo so fun yin le gan pe ki se tan bu ewa soto e eleyi a se papo eyin gan ri pe iresi to funfun tele oju e ti dabi eni pe o fe brown loju bayi iyen ni wi pe awo ara ewa yen o ti yi mo iresi yen won ti jo wole tora won ti jo nkira won obe wo le fi man je iresi atewa eyin se man je ni o abi ba o leyin ti e se man seti se man gbadun e mo tun so le kan yen pe ko si obe te le fi je iresi atewa yi e je kin se oju opo sile bayi fun wa lati pe awon ololufe obe lawo 08097000949 tabi 09062000949 tabi 07055000949 iresi wa ati ewa o se kini o ti jina ka se kini ka ma je loko e ku ojimo ta lo npe wa ni bulletin pe wa hello e ka ro yes sir ki lo ruko yin bulletin pe wa
1: continue o gbadadi ti ata so lo ek I am number wa
0: e ku ojimo o ye ba da se to yes sir
1: se le ba ri atadede
0: atadede
1: da
0: se ide o atadede
1: era odun to ku le o
0: àwọn ẹran ọdún tó kù yẹn tán ti dín pa yẹn ó ti yé mi oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ bàbá mi ẹ ṣe ni ẹ má bá bẹ́tò bọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe tún gbọ́ bọ̀dà ṣe yí báyìí wọ́n ní pé ẹran wọ́n ní ata dídì yẹn ká fi ẹran iléyà tó kù lánàá yẹn sí ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá níbo lẹ ti ń pè wá hello ìyẹn ti rí nìyẹn ẹ wo ẹ pè wá padà hello yes ma ẹ ká rọmọ kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá.
2: Ẹ̀rì léwọ̀ lágbára lọ.
0: Àmì mà ẹ kojú mọ́
2: ọpẹ́ ló yẹ rú mi látọ̀yọ̀.
0: Ó yẹ bá mi dá sẹ́tọ̀.
2: Ẹ̀rí rẹ̀ṣẹ̀ àtẹ̀wá yín.
0: Bẹ́ẹ̀ni mo.
2: Táwọn bá ń sè é, a máa ń dín ta sí i. Tí ẹ̀ wá rí ẹja, tí ẹ̀ wá rọra yá sí ẹja yẹn kéékèèké.
0: Irú ẹja wo ni?
2: Wọ́n á fẹ́ bí a lè fi dòdò jẹ́ àbí kò léwọ́ léwọ́.
0: Kò léwọ́ o, ṣe rí gbogbo ẹ̀, àti rẹ́sì yẹn, àti ẹwà yẹn, àti dòdò yẹn, ó bá nǹkan tó lóyìnbó ń pè ní protein jáde. Ẹ ṣe gan ni ìyá mi máa bá wa bẹ́tò bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ wo pa tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ètò lẹ́yìn kí n ti sọ fún wa pé ṣe rí ìrẹsì àti ẹ kò ojúmọ ọ̀tá ló ń pè wá níbo lẹ
2: ẹ wo o jẹ gidi nu àmì gan láìkì àtẹwà bá ni mo mọ dáwà
0: àjẹ ìjẹ òlẹ tún bá sí
2: ọgá o
0: irú ọbẹ òlẹ fi máa ń jẹ
2: àìsẹ wá ṣe ní ìsìn ó sì tí àfin mo ṣe àbá ìgbó láti àṣẹ
0: kílẹ sọ.
2: Àlọ́ jẹ yọta sẹ́sẹ́ sí i.
0: Mo ní pé gbà olè yín fẹ́ ṣe tọ̀dọ̀ yín tọ̀dọ̀ sí studio làwa ti ṣe fún yín làárọ̀ ẹ̀yin àǹtí fátìmọ̀ gbà olè fẹ́ ṣe ti yín. Gbà
2: ẹ̀yẹ́ lè dín ta a sì lè fi pé ìbára ní ọ̀gẹ̀dẹ̀
0: àti. Ẹ̀tún dín ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú ẹ̀ ọ sì yé mi. Ó yẹ máa bá wa bẹ́tò bọ̀ bẹ́yìn. Nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mi ò rántí sọ fún wa pé ṣe rí ìrẹsì àti ẹ̀wà tá a jù papọ̀ yìí lóòrọ̀ yìí. Ó ní nǹkan tó lóyìnbó ń pè ní protein. Ó tún ní fibre, ó tún ní mineral. Ìyẹ́ pẹ́lẹ́yẹrú látọ̀yọ̀ wá tún sọ fún mi pé ṣáwọn lè tún dín dòdò sí ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ bá mi dín sí. Ṣé mo kàn tó ń pè ní balanced diet. Àmọ́ tẹ bá fẹ́ lọ bíṣẹ́ ẹgbẹ́ ìdánilọ́bíṣẹ́ ni ẹ má jẹ́ nílé o torí tẹ bá jẹ́ nílé kó má di pé ẹ máa sùn lọ tẹ́ ní lọ sí ibiṣẹ́ ń dán yẹn. Ìrẹsì àti ẹwà ni mo mú wá fún wa lórí ètò lówùúrọ̀ yìí orí ètò wa ọbẹ̀ láwọ̀ pẹ̀lú chef Mamzi. Ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá níbo lẹ ti ń pè wá. Ẹ kàrún.
2: Ìyá
0: àti agbọ̀lá ló ń
2: pè yóò ra fi ẹsẹ rẹ díẹ kó fi sínú ẹfọ
0: yẹn. Bó lẹ gbé wa lọ láàárọ ìbá ẹgúsí lẹ tún gbé sí ẹgbẹ ẹwà ti rí ráìsì wa.
2: Ẹgúsí ló máa ń dùn
0: gan. Ó ti yé mi ó dẹ̀ pé yẹn la tún máa lọ ṣe láì kí lorúkọ yín máa ní láti Alákíá.
2: Mr. Agbọ́lá látàlákíá.
0: Mr. Agbọ́lá ẹ ṣe gan ni ẹ kú ìfẹ́ wa ẹ máa bá wa bẹ́tò bọ̀ bẹ́yẹn ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá níbo lẹ ti ń pè wá. Oh yeah, Bami, that's it too. Oh, be wule ma finje. Eh, no, din ta sini. Ke yon da mo ben yen. Beni, eh no, just ben yen. Ni ko protein bejade ni ben yen. Beni, eh she goni. Oye, ma ba mi beto bo ben yen. Oh, be la ole, mbo la olori koni 32 FM 94.9. Eko jume o talon kwe wa, ni bole, tenkwe wa.
2: Eko jume o ya wa, lo wa, shibi ya wa, yon ni ka wa.
0: Ah, mi ma, ki lo ruko yi ma?
2: Elagide ya ba sari la sa pata.
0: Oye, ba mi, da seto.
2: Ah, pata sumi wa, yon ni mo chite ni, ojo Monday.
0: Eh, wa, flash yi wa.
2: Eh, wa, tira yi si, eh, mo wadi ata, mo wadi aki ru nye, o nolo, lo toto.
0: Iru nye, duro lori, lori, lano, ni wo guwa no bayi?
2: Lo toto, imi uja yi pu nye, umi uba mo konje, uro la,
0: gu no di e.
2: Se lua li bosa, ote wada tasi. Eh, uko da kote, yon yon ako yon keke.
0: Yon ke, bobo ete kosi ye gong.
2: Kela ino wala,
0: gu ma du.
2: Uro la, pato. Upa jo, mi daga gaya, mi mambi ye,
0: Eshe goni ma ba beto bo. Ewo, ah mima, eshe goni ma. Ambo ati lo afesa ni lo si Ojoja.

ẹja gbọ́ bi ti ja kù sí ibi tọ́rọ̀ ti wà nlẹ̀ tẹ́lẹ̀ láàrin ọkọ síyàwó ẹ̀gbọ́n sàbúrò ọ̀rẹ́ àtọ̀rẹ́ alájọgbé alájọse tó ń di pédìò yìí ra mọ́ ètò yín ló gorí atẹ́gùn tó gbà ló kankan láàárọ̀ yìí àìdákẹ́kù àìwòsàn dáràn.

0: ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì tó já wípé ó yẹ kẹ́lòmí ò fojú fò kí ìfẹ́ ó lè jọba kí àárín òun àtẹni rẹ̀ ó lè jọ gún ẹlòmíì yóò sì tún wà wọmọ tí ó ń bẹ̀rẹ̀ sí ní ìsàtẹnumọ́ ọ̀rọ̀ títí tọ́rọ̀ òun ó fi fẹjú tòótọ́ tó mọ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìhùwàsí míì tí ọkọ ṣe síyàwó tíyàwó ṣe sọ́kọ tí wọn ó yẹ wọn ó jọ fi ṣàwàdà kí wọn ó parí ẹ bẹ́ẹ̀.
1: Bàbá ẹ̀gbá débẹ̀ kan lẹ́kùn. Màmá Tóyìn ṣe ká.
0: Ni wọ́n máa ń sọ tí ó jẹ́ pẹ́ lómi ó sì dì mọ́ wọ́n ti ẹ̀ pé ẹ̀yin tí ń bẹ́nu ẹ̀ ló sọ yìí. Àwọn rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yìn ọ̀pọ̀ ọgbà àkáṣà mójúkò ló dá ẹ lọ́ ẹ káàárọ̀. Hello. Hello. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹlòmí ẹ káàárọ̀. Mo ń gbọ́ yẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Ta ló wà ńbẹ̀? Zero nine zero six two odometer 949.
1: Bàbá Èkìtì débẹ̀ kọlẹ̀kùn. Ìyá Tóyìn ṣe ká wọlé.
0: Pẹ̀lú 07055 odometer 949.
3: Iṣẹ́ wo ọ̀nà ni Mórí Amúlẹ̀rẹ̀ ẹ̀dì sújà àti parí ìjà làwọn òmùrin ti ọ́.
1: Bàbá Ègún débẹ̀ kan lẹ́kọ̀ọ́.

0: káàbọ̀ padà.
1: Sùúrù la fi ṣọkọ obìnrin.
0: Ètò ọjà dọ́là ló gbà ló kankan kan tòkì tilẹ̀.
1: Àbájọ ní sùúrù owó gbóló ni.
0: Lórí ìkànnì 32FM Nìbàdàn.
1: Sùúrù la fi ṣọkọ obìnrin.
0: Ẹ má gbàgbé òkè téńté Premier la wà ní Laughter House Mọ́kọ́lá. Ah, si mbe ye mwa mokola la waba ini premia. Ori oke tente premia. Eba ti debe le lo Laughter House.
1: Okuri kon wakabato ilo le. Kulmi ya wopan ma.
0: Hello. Egbo mwa oke karo. Hello. Ay, mata jako lo di kale.

àwọn nọmbà tá a tọ tá a wọlé sórí ètò inú àwọn pé yàtà yòótọ ọdún sì ń bẹ láàárọ ọpọ èèyàn kàṣà.

ọ̀rọ̀ bá sì mọ tẹ ẹjẹ́ àbá tẹ kó lè tètè yanjú kó lè parí bẹ̀. Orí Facebook gbogbo bẹ́ẹ̀ tí ń wò mí pátá mò ń rí mọ̀ ń bọ̀. Ẹ ti ń gbọ́ mi lórí rédíò káàkiri pátápátá mò ń nọ́tìsì ẹ̀ mo sì mọ lórí. Zero 9062 Odometa 949. Àlọ́ ṣàánú ọdún sì wà káàkiri náà ni. Ètè tí ó fi di ọjọ́ Sunday ọdún sì wà. Àsìkò ọdún yìí gbogbo àwọn ibi tó yẹ kẹ́ ẹ tíjọ ṣàtúnṣe inú ilé ẹsẹ̀. Bàbá mi Alhaji Karim ní airport bàbá ojú ọ̀mọ̀ ní tìyìn. Bàbá yìí máa ń ṣe dáadáa gan gidigidi ni. Wà dọ̀jọ́ ọdún bó bá ti ń di bí aago méjìlá tí bàbá yìí báyìí tí ókè tí ò sí wọ̀kìlù máa ò ìdè. Ọlọ́wọ́n bọ̀ ní fiyín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ẹ bá wa jìnà pẹ́pẹ́pẹ́ láṣẹ ọlọ́ọba. Àwọn bàbá eléyìí. Ibi àlàáfíà bá wà làwọn máa wà. Wọ́n yìí sí ń bi ìdí kó bàjẹ́. Ọlọ́run ní da ọ̀nà yínrú kò ní dalé yínrú bàbá. Ẹ ṣeun o ẹ kú ìfẹ́ kó àdó tí ẹ kó àgbálẹ̀ gbogbo gbà. Alhaji Karim ẹ ṣeun mo dúpẹ́. Mo ń rí ọwọ́ yín bẹ́ẹ̀ tí ń gbọ́ mi báyìí inú mi dùn sí mo sì ń rọwọ́ yín. Ọgbọ́n airport ò ní dàrú kò ní bàjẹ́. Ibi lékèlèké yín ti ń faṣọ àlà àparọ̀ ayé ò ní mọbẹ̀. Àṣọ èyí tóbi títí tí kápá àrò mọ̀ ká. Ẹnu yóò mọ̀ kálé yóò mọ̀ kọ́nà.

lásìọ náà ba ọmọ dúpẹ o ọrọ ẹlú ẹ káàárọ ta ló wà nbẹ hello ẹgbọ́n òkè dáadáa ẹgbọ́n òkè tí àsọlá pọ̀ sí ó ṣeun ṣe mọ̀ ń bọ̀ àwọn tèmi ti ń kàn sí mi lórí facebook pé bàbá amọ̀kú ọdún mọ̀ ń bọ̀ ń bẹ̀ láìpẹ́ yìí hello ẹ káàárọ̀ hello ẹgbọ́n òkè ẹ káàárọ̀ ẹlòmí ẹ káàárọ̀ hello hello mi e ka ro nbe won o hello hello alo o sa nu wa pelu awon oju opo yi hello hello nbe won e ka ro e ba won ran se pa won lo tu awon kini

0: ẹja o dọ́là ilẹ̀ tó tó gbà ló kankan kan. Ẹ bá ń yọjú wo àwọn ojú òpó yìí bó ṣe ń ṣe wọ́nàwọ́nà ẹ bá ń yẹ wọ́n wẹ̀ dákun ẹ bá ń yẹ wọ́n wò 09062-23949 ẹ ló ń bẹ̀ wẹ́ káàárọ̀ o. Hello. Ẹ gbọ́hùn òkè. Hello. Ẹ jẹ́ àtúnwọ̀ ẹlòmíì bí ẹ̀lọ́ ẹlòmíì. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀. Hello.
1: Hello, hello, hello, hello.
0: Ta ló ń bá wa sọ̀rọ̀ ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá, Mrs. Adébáyọ̀ ni o láti challenge.
0: All right. Ta lọ̀rọ̀ jọ dàyín pọ̀.
1: Èmi àti ẹ̀gbọ́n mi kọ́ ni o.
0: Ok, kí ni tó dàyín pọ̀?
1: Mi jẹ́ ọdún ta ṣe ọdún tán.
0: All right.
1: Ó wá ní pé kí fún ò ní ẹran. Wọ́n wá lẹ́ran yẹn ò pọ̀ lẹ̀. Pé kó jẹ́ ká ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe bó ṣe bínú lọ nìyẹn àtìgbà yẹn ni mo ti ń pè sí ògbé fóònù.
0: Ṣé ọ wá bá yín ṣọdún ni àbẹ́jọ pàdé nílé ọdún?
1: Àjọ pàdé nílé ọdún.
0: Nílé ọ̀dọ̀ àwọn òbí yín?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ok, ẹ̀yin lẹ wá wà ń jáàjì ẹran.
1: Bẹ́ẹ̀ni.
0: All right, hold on. Ẹ já ṣe báyìí. Nọ́mbà wọn ṣe lè fún mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: All right, ẹ lè pé báyìí. Ẹ sáré lọ wá kẹ́ ẹ pè mí padà kí n tó kò lórí ètò. Ẹ sáré wá kẹ́ ẹ kọjá dé kẹ́ ẹ pè mí padà kí n tó kò lórí ètò. Ká lè gba nọ́mbà wọn. Ẹ dákun ẹ tètè wá torí àkókò. Hello.

0: lórí Facebook mo rí comment lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ni lórí YouTube náà ẹ ṣeun o ẹ kú fẹ́ kú àdúrà tí Adébọ́jà Yusuf Ọládi méjì lórí Facebook wọ́n ní good morning Alaba Yusuf náà kí wa àpẹ àkó ètò bàbá aláago mọ́kànlá ẹ ṣeun o Adéfilá Abọ́sẹ̀dé Abọ́sẹ̀dé ọ́kíà wọ́n ní àkúṣe o John Ekundayo náà kí a pé good morning Abọ́dẹrin Olúkẹ́mi Taiwo Ọdẹ́dínà wọ́n wá wátà mú kí lórí Facebook Charles Ọlápọ̀ sí Eyanmi Àtàtà Ọlọ́ọ̀ba yóò bá ń dúró tì ọ́ ó surprise mi pọ̀ ọlọ́ọ̀ba yóò bá ń ṣe dáadáa fún ọ náà ọlá ìbọ́lá ni final bọ́ọ̀lù arsenal ti kí ló kọ ti hàn pé psg àbí uefa champions league ọ̀la final àti fọ́nrẹ́rí ẹ̀ wípé ẹ ti mọ̀ sí 32 fm ọdọọdún àmọ́ gbàlejò gbogbo èèyàn ni láti wá kájọ jókòó jọ wo bọ́ọ̀lù ọ̀hún níbi tílẹ̀ ti tẹ́jú dáadáa ẹ mọ̀ sí wa láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn pé final champagne àjọmọ́ wo ni àjọ pàtẹ ibi tá ti wo bọ́ọ̀lù ibi tí afẹ́fẹ́ àlàáfíà ti mọ́ fẹ́ sí gbogbo alá ẹ rí àwọn oríṣiríṣi tẹ́lẹ̀ àràmọ̀dá ńláńlá tó yàtọ̀ sí pa kan faṣọ funfun kọ́bì kan taná sí tẹ́lì odidi tó múná tán tí gbogbo ẹ̀ tí ó tàn yóò tí ò ní í ṣe pé ó yàtọ̀ sí pé èèyàn wà stadium bí wọ́n ti ń gbà ọlọ́run lójó rí bẹ́ẹ̀ gbogbo àpúrúfà tó tún yá gbà láti gbà lọ́dún yìí yóò ṣẹlẹ̀ lọ́la yóò ṣẹlẹ̀ ní watershed event center tó wà ní ọ̀nà abankongate tá ń lọ ọ̀nà sọmi ìlú ó dúró du watershed ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ lọ́la ló bí tìjọ sí lọ́dún yìí watershed ni ó ti ṣẹlẹ̀ gbogbo bí ó yá wọ̀ láti wọ̀ gbogbo license tó yá gbà láti gbà fọ́la yìí wítíwítí gbogbo èrò ó di watershed lọ́la àti ọwọ́ ọ̀sán ní gbogbo ètò ti mọ́ tò ẹ sì mọ̀ wá pé bàbá ti jọ ń wo final ẹ ti mọ bá a ṣe jọ mífàájì ìbẹ̀ṣe mọ́ rí àwọn tá a jọ da igbá sẹ́pọ̀ lọ́dún yìí ó tún lágbára díẹ̀ àwọn iléeṣẹ́ tí ń pọn nǹkan mímu lọ́tún ló sì lájọ dasẹ́pọ̀ bàbá ṣe ń wo bọ́ọ̀lù náà látùmọ̀ ṣẹ́ gbogbo ẹ̀ sára fáwọn tí bá ń ṣe o ọlọ́ọ̀ba ni ó dúró ti àwa yìí bá ti ra bọ́tù ọ̀tà kan tèmi dání kàn ọwọ́ ọlọ́run mo wà ṣùgbọ́n ọwọ́ tó bá jó ń fàájì tó jẹ́ pé gbogbo ẹ̀ mọ́ ibi ó yóò wà lọ́lànà a ti ṣètò gbogbo everything bí ó ṣe lọ àwa jẹ́ àmọ̀ fún ara wa pé o ìwọ tí o bá ti di pé ọjọ́ orí rẹ ò gbé kó mọ́ ọmọ èké wá rú bẹ̀hùn o ọmọ èké wá rú bẹ̀hùn o torí kí ọmọ gan wá wò nù múrú bọ́ọ̀lù àwa tá a jẹ́ pé a lè jọ ẹ̀hùnkì bọ́ọ̀lù a máa pẹ́ díẹ̀ kó tó di pé wọn ó parí ẹ̀ gbogbo life commentary lẹ́mọ̀ rí ń bẹ̀ làǹbòrò kí òun àtàwọn ọkọ̀ ègé wọ́n mọ fún wa ní gbogbo bí ó ṣe lọ kọ́mẹ́ntìrì léde yorùbá tó jiná dínú ṣe ṣe pa àwọn ṣẹ̀ṣẹ̀ ń wírọ̀ síra ẹni lẹ́nu kọ́ńjọ́rọ̀ gbàmọ́ra wọn lẹ́nu kò rí bẹ́ẹ̀ àtọ̀sán ọ̀la ní kẹ́ẹ̀ tí mọ́ wa bí aago mẹ́ta sí mẹ́rin kí gbogbo ètò ti mọ́ tó ń bẹ̀ àájọ jókòó bọ́ọ̀lù ni mo ń lọ láàárọ̀ ìwọ̀ kìlú mọ́ kùdùs ṣeun ojú òní tí ọ ọmọ àbákàrí wọn ọlọ́run dúró tí ọ mọ̀ ń lọ ó dọ̀la láago mọ́kànlá tá a tún pàdé eré lọ́dọ̀ yín lọ́dọ̀ tèmi ó dàbọ̀
1: ju ní ká gbé sí rédíò míì 32 FM ti wà ókè.

0: 32FM 94.9.
1: Ẹ̀tẹ̀ ti le ko láti gbọ́ ìròyìn tó ń lọ lágbàáyé.
2: Aago méjìlá ti lù láti ìkànnì 32FM 94.9. Ẹ̀ka sàn-án. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ la mú tọ̀yìn wá ṣáájú ẹ̀gbáwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti dáwọ́kọ́ lórí ìrìn àjò ojú òfurufú látàrí ìbẹ́sílẹ̀ àìsàn ìgbóná ọlọ́bọ. Ẹgbẹ́ òṣèlú NDC yóò forí okò sọ̀ọ́dún láti yan Obi gẹ́gẹ́ bí ọmọye sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lónìí. Nílẹ̀ òkèèrè, orílẹ̀-èdè Ethiopia yóò ṣe ètò ìdìbò gbogbogbò wọn lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún 2026. Ìròyìn lágbo amúgbòrodò gbajúgbajà òǹkọrin ọmọ ilẹ̀ yìí Nini Ọlá ó ní ó lè pa ìpòrúru ọkàn rẹ̀ mọ́ra látàrí ìpapòdà ọkọ rẹ̀. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ṣèyí Mákindé ló ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti rọ àwọn ilé aṣòfin gbogbo tí ń bẹ ní ti ìbútu orílẹ̀-èdè Nàìjíríà lágbára pẹ̀lú àti lè jẹ́ kí wọ́n fààyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí ìgbésẹ̀ ọ̀hún kó lè yá kọmọkóbó. Gómìnà Mákindé náà ló pe ìpè ọ̀hún ìyún níbi ètò ìdìbò abẹ́nú tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APM gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé ayẹyẹ ètò ọ̀hún náà ló wáyé nílùú Ìbàdàn. Ó tẹ̀pẹ̀lẹ̀ mọ́ wípé ìdojúkọ eléyìí tó ń wọ̀ yá jà látàrí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti ṣílẹ̀kùn fún àti gbé ìgbésẹ̀ kan mọ́kobo láti fààyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Síwájú sí ó ṣàlàyé ọ̀rọ̀ níbàámu pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí àwọn gómìnà tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn tí wọ́n gbé láti lè dá ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lábẹ́lé èyí tí a mọ̀ sí àmọ̀tẹ́kùn sílẹ̀ pẹ̀lú èròǹgbà láti lè jẹ́ kí ààbò tó lóòrìn kó wà. Lágbo òṣèlú nínú ọ̀rọ̀ tí gómìnà Mákindé tó sọ òun náà ló ti fi ọ̀rọ̀ àmọ̀ràn rẹ̀ léde ìyún sí olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APM ìyún ọ̀gbẹ́ni Bímbọ Adékànbí láti wípé ó ṣe àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá lágbo òṣèlú léyìí tí yóò sì mú kí ó lè ní àfojúsùn rere lágbo òṣèlú gẹ́gẹ́ bí ọ̀nà láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Síwájú sí gómìnà tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àyípadà rere ó náà ló yẹ kí á pè fún ìyànlẹ́ka ètò ààbò tó ń ti ṣèjọba rere gẹ́gẹ́ bí okùnfà kankan rìn eléyìí tó yẹ kó wà fún ìṣèjọba èyí tó bá ń bẹ lóróyè. Ẹwẹ́ olúòje ti òjé ń petu ọba Adéyinka Adésínà Ọbáwálé òun ló ti ké sí ìjọba àti gbogbo àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní ti ìbútòrò láti gbé ìgbésẹ̀ yìí tó gbópọn tako ìgbẹ́nusókè ìṣòro ètò ààbò tó ń wọ̀ yá jà pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọba Aládé ọ̀hún náà ló kọminú látàrí bó ti jẹ́ wípé ìkọlù èyí tó ń wáyé sáwọn ilé ẹ̀kọ́ tó ń ti jíjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé náà ló ti di lemọ́lemọ́ ní ti ìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló tún ti pàrọwà sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ńṣe náà ló yẹ kí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn adarí láti bọ́ síta gbangba ṣàlàyé tó ń ti ìkákòyawọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló tún ké sí àwọn ikọ̀ ọmọ ológun láti pakún ìgbìyànjú wọn níbàámu pẹ̀lú àtìgbàgbára lọ́wọ́ àwọn ikọ̀ adàlúrú tó ń ti àwọn ajínigbé. Síwájú sí ọba Aládé ọ̀hún sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ń retí àbájáde ìgbésẹ̀ yìí tó lóòrìn láti fòpin sí ìṣòro ètò ààbò yàtọ̀ sí àwọn ìlérí àṣe èyí tá à ń fojoojúmọ́ gbọ́ lọ́dọ̀ àwọn adarí wa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń gbé ìgbésẹ̀ lati dawoko iyun lori ati ririn ajo loju ofurufu lati odo awon orilede kan eyi ti royin to fi die mile wipe aisan igbona olobo ta mo si ebola to ti keju sita lati odo won ijoba apapo orilede wa nigeria na lo gbe igbese ohun gege bi ona kan pataki lati le ri wipe won do ila itan kale aisan ohun lorilede wa nigeria gege bi ate jade le ti won keju re sita latenu eni to je olori osisi oba fun are lorilede yi iyun fe mi gbajabi amila o salaye oro ninu ipade kan eleyi to waye pe lawon eni oro kan ti ipade ohun to se waye nipele eko o je ko di mimo wipe abojuwo to nti igbese atele lati gba agbara lowo ibesile aisan ebola to nti igbaradi ati le tete gbe igbese kan mo nkobo lojuna ati pinwo re lorilede nigeria ona ni ipade ohun eleyi to fori so gbajabi amila o toka si ipe erongba lati so wipe ki won dekun ati ririn ajo latara oju ofurufu ona lo je eleyi ti won gbe igbese re nebamu ati lori efi awon ririn ajo si ibudo ifiniwo papa jule eleyi to ba ni awon ami ara kan lara leyi to ni se pelu aisan igbona olobo ohun latorilede ti won ti nbo ipade ohun ona ni royin salaye oro wipe ni se pelu awon eni oro kan lara yi ta ti ri eni to je adari agba yanyan iyo fun ajo to nri se pepe wo itan kale awon aisan lorilede wa nigeria dokita jide idris to fi mo alakoso foro abele iyun olubomi to ji ojo ati commissioner to wa foro eto ilera iyun ni ipinle eko akin abayomi ati awon mi to seku egbe oselu Nigerian Democratic Congress ona ni royin ti fidi re mule wipe won ti gbaradi be si na ni won ti fori oko so odun lati jo eni to ti fi gba kori je gomina tele ri nipele Anambra iyun Peter Obi lonte gege bi omoye eleyi ti yo dije si ipo are lorilede wa Nigeria iroyin toka se wipe gbogbo awon eni oro kan ona ni won fi die mule wipe won gbe gba oroke gege bi asiko eleyi ti won ma se eto dibo abenu won ni ti ibuto ronu egbe oselu ohun loni egbe oselu ohun na lo to wa toka si wipe gbogbo oludije eleyi ti yo bota ninu egbe oselu ohun lara yi ta ti ri si ipo gomina tabi si awon ile asofin gbogbo ni ti ibuto ro orilede wa Nigeria to fi mo olulu le wa Abuja ona ni won goroye gege bi eni to je alaga gbogbo gbo fun egbe oselu NDC iyo Moses Clopas nigba to fi atejade ohun lede o salaye oro wipe idojuko eyi to kaju sita latara igboke gbodu oko to nti bo ti se je wipe ati ririn ajo loju ofurufu ona ni ko si nile to je wipe igbese mo lo sibe ona ni joba ti keju re sita ona lo sa tona bo ti je wipe awon igbaradi ohun iyan leyin ti won se ayewu fawon eni oro kan lolulu le wa Abuja on lo mu ki ebu eyin ko de ba ni belenja o salaye oro sowo waju se wipe gbogbo awon abajade eto odibo to je ti abenu eyi ti yo waye ninu egbe oselu ohun ni ti ibuto ro orilede wa Nigeria ona ni won ko jo papo ti won si fi sowo ranse iyun si olu ile ise egbe oselu ohun gege bi eni to je alaga gbogbogbo eleyi to nsise fun awon igbimo ohun bi won si se kede awon abajade eto sidibo abenu ohun ni sise ntele ewe igba keji are nigba kan na lorilede wa Nigeria to si to je olu DJ sipo are ninu egbe oselu African Democratic Congress ADC Atikula Abubakar lo ti salaye oro wipe awon omo orilede Nigeria lo ti gbaradi lati fi ibo won soro nibamu ati gba orilede won pada si akata won ninu atejade leyi to keju re sita latenu eni to je olubadamoran pataki re lori ibara lu soro iyun Frank Shaibu Atiku salaye oro wipe igba akoko oselu ati ma fenu yaran be ona lo ti koja to nti bo ti ja pe ise ijoba eleyi ti ko ni awon amuye kan ni tarata eleyi ona ni opin lo ti deba o toka si wi pe are Bola Ahmed Tinubu tonti isakoso re loroye eyi to pe odun meta ona lawon mo orilede wa Nigeria koni gbagbe re ti won si ma ranti re fun eye to kun fun inira eyi ti omo orilede Nigeria to nkoju gege bi atiku bo se te pele mo o salaye oro wi pe ogoro awon mo lebi ona ni ebi opagba fo mekele on lo nba wa yaja to se je pe ogoro awon odo lorilede Nigeria ona ni orisese be gege ona ni awon olokowo oni won rabaja lati le ikese jari ninu oro okowo won be na ni isoro eto abo yi to me to nti jiji awon akeko gbe lawon ile eko lorilede wa Nigeria ona ni ko tuti jarodo lori emumi atiku na lo tun se afikun oro bi pe awon mo orilede wa Nigeria ona ni won ti sun won degongo latare bo ti je wi pe opo lopo awon nkan ona lo po olukumuso lorilede Nigeria sugbon won ti gbaradi lati mu ayipada rere ba orilede wa Nigeria latara isejoba wa ara wa iroyin agbaye leku rere lesin tete gbo lati koni 32 FM 94.9 nile okere orilede Ethiopia yo se eto dibo gbogbogbo orilede ohun bo ba ti di ojo kini osu kefa odun 2026 pelu erongba wi pe eni to je alakoso agba orilede ohun Abid Ahmed gege bi egbe oselu eyi to nlo daula lowo ona ni erongba lo tun wa fun lati to jawe olubori ewe bo tile je wi pe ogoro awon egbe oselu alatako to nti bi benu atelu ona ni won je ko di mimo wi pe fa kaja to nti gbedo nro so ati eto abo to me ona lo keju sita lawon apa bi kan lorilede ohun leyi to si sese ko pa gidina fun egbe legbe awon mo orilede na lati jade seto odibo olulu le ohun iyun Addis Ababa gege bi royin bo se toka si bi pe ogoro awon oju opopona nla nla nbe ona ni won ti gbe gidi nigba ti awon egun o alatako ti won fidi re mule wi pe won o fa aye gba won lati le tepepe ipolongo eto odibo won labe be ona ni ko to seto odibo lo je ko di mimo bi pe o ti le ni 50 million awon eyan to ti foruko sile nibamu pelu apapo nka awon eyan ti nbe nile ohun ti won si ti le ni million to tobi adoje niye sugbon ibenu atelu ona lo nlo pelu gbodo roso eleyi to nfoju won lawon apa bi kan lorilede ohun iroyin ti wa toka si wi pe latari awon kudie kudie ohun na lo sese ki eto odibo ohun ko je eleyi ti ko ni moyan lori be gege ona ni won bere si ni kominu nibamu pelu minira awon oniroyin gege bi ate jade to nti royin kan eleyi to kejo sita eleyi ti won fi won le fun won to nti awon akoroyin ati awon iko mi eyi to ni se pelu ati gbon safefe saju eto dibo na iroyin lagbo amugborodun onkorin omo orilede wa Nigeria nini ola oniroyin ti salaye oro wi pe ko le pa ibanuje re mora eleyi to fi bo si oju opo ayelujara latari bo se pa danu oko re iyun Michael Indika o salaye oro wi pe ipapoda oko ohun o na lo ti da ogbe si ohun lokan leyi to si sa tona bo ti koja lo si oju opo itakun ayelujara ti Instagram re lati lo re fi ibanuje okan re han latari ipapoda oko re o sapejuwe Michael Indika oko re ohun gege bi ore minu ati eni to nle fi okan tan julo nini ola tun salaye oro wi pe odun metala ona ni awon ti jo wa papo to si sapejuwe ajosepo ohun gege bi eleyi to je bi ore minu to nti alati leyin re eyi to gbongbon fun awon iroyin yajo yajo ati awon isele to nsele layika ohun agbegbe yin te fe fi to wa leti ele kan si wa ni ile erin Laughter House Premier Hill Mokola nilu Ibadan tabi ki e fi atejise yin sowo ranse si oju opo bare ni soro yi 0705 655 0949 kin to ma lo awon koko to jeyo ninu royin ohun re le kan se ijoba apapo ti gbe igbese didawoko lori ati ririn ajoju ofurufu latari aisan igbona olobo egbe oselu ndc yo fori oko so odun lati yan obi gege bi omo oye sipo are ninu egbe oselu ohun loni nele okere orilede ethiopia yo se to dibo gbogbogbo won lojo kini osu kefa odun ta wa ninu re yi gbajugbaja onkorin omo le ye nini ola oni o le pa iporuru okan re mora latari ipapoda oko re to konichiwa nlo lori royin agbaye wa lekunrere fun ti tasiko ta wa yi ese be tin gbo ikoni 32 fm 94.9 olubi npe fatoye loko mi yo dara fun wa

0: ti ọ̀rọ̀ Nàìjíríà igẹ̀ kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì wípé ìwé mọ́tò owó pé. Ìgbà táwọn nẹ́pà dé ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn mú ní ewé dáadáa. Olè má já police station làwọn méjèèjì wà báyìí.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM 94.9.
3: Alubata nrese jabata onilu dudun fitunu gbowe akodunu be alu shekere onagere kuri ba mijiko 32 FM 94.9 lo mudunu baraye
4: 32 FM 94.9
5: Laughter House
4: Orioke Tete Premier
5: Mokola Ibadan

tún ní àwọn nǹkan tó work nínú eré yìí yàtọ̀ sí ìtàn yàtọ̀ sí casting ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa cinematography yeah. Ṣẹ́rí cinematography ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa lérò wípé cinematography kákàn gbé kámẹ́rà alẹ̀ kákàn fi ya àyàn ẹni tí ń lọ ẹni tí ń bọ̀ kákàn fi ya irọ́ cinematography jù bẹ́ẹ̀ lọ cinematography gan ni nǹkan tí yóò mú yín mọ́lẹ̀ cinematography ni ó fà yín ni ó fún yín ní perspective ni ó gbé yín pé ibi tẹ́ wò lákòókò yìí rèé kí ni ìdí tẹ́ fi gbúdọ̀ wo bíi lákòókò yìí cinematography ni ó gbé fún yín àwọn emotions kan wà tẹ́ ń feel tẹ́ ẹ̀ ní mọ̀ wípé cinematography ló ń jẹ́ kẹ́ ẹ feel ẹ̀ bẹ́ẹ̀ bá wo eré yìí gbogbo artistic choices cinema àwọn shots tí wọ́n compositions tí wọ́n pe amọ́ rẹ̀ wípé eléyìí lá jẹ́ kó rí bí eléyìí tá jẹ́ kó rí bí eléyìí gbogbo ẹ̀ pátápátá kò sí àṣàdànù láti bẹ̀rẹ̀ tó edópin ní wòye ti tèmi ó jẹ́ àwọn nǹkan tí ó parapọ̀ láti jẹ́ kéré yìí dá tó báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní gbogbo ayé gbogbo àwọn shots the movements the gbogbo shots tí wọ́n take close up gbogbo ẹ̀ ẹ rí wípé wọ́n sọ ìtàn ni wọ́n jẹ́ kí torí eré yìí jẹ́ eré tó níṣe pẹ̀lú intimacy kí ni intimacy náà bíi ká sọ pé àwọn méjì kan wọ́n jọ wà pọ̀ ọ̀rọ̀ ìfẹ́ lọ̀rọ̀ yìí àwọn camera angles kan wà tí ó sọ̀rọ̀ nípa ìfẹ́ ju àwọn camera angles kan lọ à ń sọ̀rọ̀ nípa symbiotic relationship bí ó ṣe fọwọ́ wẹwọ́ tó wà symbiotic tí àwọn méjèèjì ìwọ bù fún mi èmi bù fún ọ àjọ nífẹ̀ẹ́ ara wa àjọ wà pọ̀ àwọn shots kan wà tí wọ́n bá múrú relationship yẹn ní long shot ǹjẹ́ a feel ẹ̀ ṣé a feel intimacy tó wà láàrin àwọn méjèèjì àwọn shots tí wọ́n mú tó jẹ́ close shot tó jẹ́ dolly in dolly out oríṣiríṣi ẹ kàn ṣáàrí wípé ẹ̀yin fúnra ara yín ẹ mọ̀ ríra yín nínú eré ọ̀hún mo wò ó sí

gbọ̀n lánàá ẹ jẹ́ ká fi ẹ̀ ṣe on a lighter note bí n bá mọ̀ ni bóyá èmi náà bá ti sọ pé kí n méèyàn kan lọ́wọ́ o tá a jọ wà ká jọ lọ wẹ̀rẹ̀ ọ̀hún torí méjì méjì làwọn èèyàn rìn èmi nìkan mọ́ dá lọ ẹni tó jọ́kọ̀ síwájú mi ọkọ àtìyàwó ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bóyá ọkọ àfẹ́sọ́nà àtìyàwó àfẹ́sọ́nà bí wọ́n ṣe ń wẹ̀rẹ̀ ọ̀hún tí wọ́n rẹ́rìn yéé ṣe pé inú ń bí mi o àmọ́ mo wò wípé kí n mọ wá débí bínú wọn ṣe ń dùn tí wọn rẹrìn tí ẹ mọ pẹlú sound bẹrẹ ọhún bí wọn ṣe lo sound sfx cameras lines bí gbogbo ẹ ṣe marry ara wọn tí wọn ṣe marriage tí ó papọ̀ mọ́ra wọn láti sọ ìtàn yìí yóò mọ affect ẹ̀yin tẹ́ ẹ jókòó fúnra yín pàápàá jùlọ tó bá jẹ́ pé ẹ wá pẹ̀lú ìyàwó yín ni báwọn ni eré ọ̀hún bó ṣe dá sí in terms of cinematography ó máa invite yín yóò fà yín wọlé wípé wáṣẹ̀ irú èmi tí mo wá dá jókòó yìí bí ṣe invite mi ni mo ń sọ pé mi ò gba invitation torí ń bo mo fẹ́ invite ara mi lọ èmi nìkan mo dá jókòó torí ìdí èyí cinematography eré yìí bó ṣe dá a tó ni mo ń gbìyànjú àti ṣe àpẹẹrẹ rẹ̀ yàtọ̀ sí cinematography color grading gbogbo ẹ̀ wà gbogbo choices tí wọ́n make nípa colors mood different mood the cold mood the warm mood àwọn ìtàn tí wọ́n fi sọ wọn kan ló cold lásán láì jẹ́ pé ó nídìí kan tí láti fi sọ tàn wọn kan ló warm colors láì jẹ́ wípé ó nídìí tí wọ́n fi lo warm colors àwọn oríṣiríṣi àwọ̀ tí wọ́n lò fún eré yìí ó jẹ́ èyí tí ó sọ ìtàn romantically àwọn colors kan wà tó jẹ́ wípé ó sọ nípa ìfẹ́ ju àwọn color míì lọ nínú choices tí wọ́n make nípa àwọn colors tí wọ́n lò nínú eré yìí ó jẹ́ àwọn eléyìí tí ó invite yín sínú eré yẹn pẹ̀lú oríṣiríṣi ìtàn tí wọ́n gbìyànjú àti sọ bí ìtàn ìfẹ́ bí ìtàn heartbreak bí ìtàn family ẹbí ìgbéyàwó ọjà títà abibili àti bẹ́ẹ̀ lọ torí ìdí èyí cinematography jẹ́lẹ̀ tí ó wà exceptional nínú colors tá à ń sọ wọ̀nyí a ní sọ̀rọ̀ àwọn colors wọ̀nyí láì sọ̀rọ̀ lighting bí wọ́n ṣe light eré yìí lighting kì í kàn ṣe nípa pé ká kàn dáná bolẹ̀ lásán lákọ̀ọ́kọ́ ná iṣẹ́ àkọ́kọ́ tí lighting ṣe nínú eré is for illumination torí tí ò bá sí iná kámẹ́rà ò ní rí nǹkan kan illumination kámẹ́rà fẹ́ rí iná iṣẹ́ àkọ́kọ́ tí iná ó ṣe nìyẹn àmọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé mood wo lẹ fẹ́ ká feel mood wo lẹ fẹ́ fi audience sí mood wo lẹ fẹ́ ká wa tá à ń wò mood wo lẹ fẹ́ ká wà inú ẹ̀ ni irú iná tí wọ́n lò fún oríṣiríṣi scene wọ́n lè combine iná méjì warm lápá bí bóyá bí yellow lápá bí kan tó jẹ́ ó ní bí wọ́n ṣe máa ń calculate in kelvins ṣùgbọ́n inú yun kọ́là ń lọ ká mọ̀ lọ́nu cinematography lọ ṣánṣán bó bá ṣe high sí ó ní bí náà wọ́n ṣe tàn sí in kelvin bó bá ṣe lọlẹ̀ sí ó ní bí náà wọ́n ṣe ṣe sí ó ní mood tí ó gbé wá fún wa ẹ rí wípé cinematography eré yìí ó jẹ́ lè tó nítumọ̀ dáadáa white balance àwọn ọ̀nà tí wọ́n gbà lò tí ó jẹ́ wípé kò sí contradiction kò sí pé eléyìí ń bélé ìjà gbogbo ẹ lọ ó bára wọn mu tẹ bá wá ń wò yóò wà máa dùn mọ yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má mọ ìdí tó fi ń dùn máwọn tó bẹ́ẹ̀ nítorí pé ó dùn ún wò cinematography kámẹ́rà tí wọ́n fi yà àtàwọn ọ̀nà tí wọ́n gbé kámẹ́rà ọ̀hún gbà tẹ́ ẹ fi ń ríhun tẹ́ ẹ̀ ń ríhun pẹ̀lú àwọn iná tí wọ́n tàn láti jẹ́ kó fún yín ní oríṣiríṣi àwọ̀ àtoríṣiríṣi ìṣesí àwọ̀ ọ̀hún báwo ló ṣe affect eré tí wọ́n ń ṣe gan pàápàá tó fi jẹ́ ohun tẹ́ ẹ lè sọ wípé eré yìí eré tó dáa ni.

0: àwọn tí wọ́n ń wò ìyẹn ni wọ́n ń pè ní coverage ní cinematography ṣe ti ṣó ti wà covered ó ti yé sáwọn kìí ṣe pé a ti fi àwọn nǹkan lẹ̀ tá a yá yóò wá di post production táwọn editor fẹ́ edit táwa mọ wá nǹkan kan tá a ní rí tí ò wá ní yé wa pé ah ṣáwa lọ tún short yà ni àbí bò ni kò sì bá mọ́ níwòye ti tèmi coverage ń náà ń bẹ nínú storytelling ń bẹ nínú ìtàn story scripting coverage náà yẹ kó wà ńbẹ coverage tí ó wá sí ńbẹ ni wípé wọn lo ọpọlọpọ screen time láti fi sọrọ nípa ìgbésí ayé arábìnrin Soluchi iṣẹ tí ń ṣe irú family tó ti wá á bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó fẹ́ má sí information kankan nípa arákùnrin Eli yàtọ̀ sí pé ó ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ tẹlifíṣàn amóhùnmáwòrán afẹ́ lè mọ̀ mọ̀rú èèyàn tó jẹ́ afẹ́ lè mọ̀ mọ̀ nǹkan kan rárá nípa ẹ̀ ó wá jẹ́ kó ṣòro fún wa láti mọ ohun tó ń ṣẹlẹ̀ sí láti mọ bó ṣe ń hùwà sí láti mọ approach ẹ̀ sí oríṣiríṣi nǹkan ìdí nìyẹn tí mo fi lérò wípé eré yìí ó kù díẹ̀ káàtó nípa coverage àwọn stories kan wà tí wọ́n fi lẹ̀ tí wọn ò jẹ́ kárí nínú àwọn nǹkan tí mo lérò wípé ó tún kù díẹ̀ káàtó ni pacing nígbà mí eré ọ̀hún dàbí ìgbà tó fẹ́ wọ́ bí ìgbà tí nǹkan drag díẹ̀díẹ̀ ó dàbí ìgbà tó drag pé àwọn ibì kan wà tó jẹ́ pé ó wà too long bẹ́ẹ̀ ni àti pé àwọn subplot kan wà tí wọ́n ṣe tó ní ṣe pẹ̀lú ibi tí arábìnrin Soluchi yìí ti ń ṣiṣẹ́ ó láwọn subplot kan tí wọ́n gbé bọ́ta tí wọn ò fún wa ní detail nípa nǹkan tó ń ṣẹlẹ̀ torí ìdí èyí in storytelling coverage náà kò lọ bó ṣe yẹ kó lọ torí àkókò wa jẹ́ ń gba ìpè kan sí kejì bí arẹ́ nìkan tí yóò gba ẹ̀bùn mi lónìí nọ́mbà tẹ́ pè ní zero ẹ̀dàkùn nọ́mbà ọ̀ndà nọ́mbà tẹ́ láǹfààní àti pè sí 0809-700-949 èèyàn kan ti wà ńbẹ̀ hello hello ẹ̀ka sàn
1: hello ẹ̀ka sàn
0: yes orúkọ yín ibi tẹ́ ti ń pè
1: orúkọ mi Tade Shiratasolo AP
0: kí lẹ pé
1: Tade Shiratasolo AP
0: láti Asolo àbí kí lẹ pé ó dà ẹ bá mi dárúkọ orúkọ ẹ̀dá ìtàn mẹ́ta nínú eré yìí kí n fún yín ní ẹgbẹ̀rún kan Soluchi ó dé ní ó dé ẹlẹ́ẹ̀kejì kí lẹ pé Dami Twitch orúkọ director ni Dami Twitch ó ti lọ orúkọ director ni Dami Twitch kìí ṣe ẹ̀dá ìtàn hello àròjọ musolókun hello ẹ kásán hello hello ẹ kásán yẹsẹ kásán orúkọ yín bí tẹ ti ń pè mrs ogundeji láti apẹtẹ kí ni mo sọ wípé àkùdé ohun tó kù díẹ̀ káàtó nínú eré yìí méjì.
2: Àpẹẹrẹ tó jẹ́ àkùdé ni casting
0: irọ́ mi ò sọ pé casting casting kẹ casting mo sọ pé casting rẹ̀ dá ohun tí mo sọ nu.
2: But ẹni pé àwọn connections láàrin àwọn crew àwọn tó bá tó tí wọ́n lò.
0: Mo sọ pé chemistry mo ní chemistry wọn dá chemistry wọn dá láàrin wọn mo sọ pé ó dá mo ní kí ni ohun tí ò dá nípa eré yìí tí ó dàbí ìgbà tó kù díẹ̀ káàtó nípa eré yìí. ẹ ṣe ẹ wo ọjọ́ tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ẹ ní ń gbẹ́yọ̀ kan yìí hello ẹ kásán o ẹ kásán orúkọ yín bí tẹ ti ń pè wá
1: Adékẹ́lẹ́ rẹ̀
0: láti ọjọ́. Kí làwọn nǹkan mẹ́ta tí mo sọ wípé ó dá nípa eré yìí?
1: Lighting da.
0: Lighting da, Casting da.
1: Asi right here.
0: Writing da. Kí ni ìdí tí mo fi ní writing da ṣe lè ṣàlàyé díẹ̀?
1: Ìdí ni pé ibi tó lò yẹn fún wà òkè pẹ̀lú bá ṣe ṣe background ẹ̀.
0: Bí wọ́n ṣe ṣe background pẹ̀lú writing.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Irọ́ kò rí bẹ́ẹ̀. Mo fẹ́ fún yín 1000 tẹ́lẹ̀ ni, àmọ́ 500 ní wàá fún yín báyìí.
1: Okay.
0: Ó dáa. Kí ni àkáǹtì wo lẹ̀ ń lò?
1: GTB
0: àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa. Ṣé nọ́mbà yẹn, ṣé ẹ ní OPAY account?
1: Bẹ́ẹ̀
0: ni.
1: Ó
0: yẹ pé GT yín?
1: 013.
0: Zero kí lẹ pé?
1: 013.
0: 77
1: 658
0: 99
1: then
0: GTV Oda Eri 500 lẹ́yìn ètò yìí. Ẹ ṣe. Ọ̀sẹ̀ tó ń bọ̀ àtẹ̀mí àtàlejò ní Lọ́lá Elédùmarè. Gbogbo ẹyin tí ẹ̀ ń pè mo rí pé yín o, àmọ́ ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí àkókò wa. Àgbẹ̀ ṣetán lọ̀ dárú, àlùkò ṣetán lọ̀ kó sùn, lékeleke èmi tún ṣetán lónìí lọ̀ kẹfà. Ògúnmọ́lá ṣe sí ẹ o. Níran Ìbàdàn ọba tiẹ̀ lọ, púpùpù níran Òǹdó ọba tiẹ̀ lọ, Líṣàbí Agbóhùngbò Àkàlà òun náà ṣe tiẹ̀ níran Ẹ̀gbá. Nírè là á sọ̀rọ̀ wọn sí. Wahid Ṣọ̀lá ọ̀rọ̀ labi presenter mo ṣe tèmi lónìí 32 FM 949 inú àlàáfíà ìdùnnú ìgbéga ayọ̀ inú ẹ̀ mo fi ń lẹ̀ sí nínú ẹ̀ náà ní ti pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ Lọ́lá Elédùmarè ni. Ire lónìí orí yín àfiré o, ire o, ẹ̀yin ara.

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ kẹ bá mi gbọ 32 FM lórí ìkànnì 94.9
1: ẹ lè wà disappointed.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: Resofo.
1: Má fowó Resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit that alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: ó ti sún mi o. Mo lè á jẹ́ wẹ́ẹ̀tì lẹ́ni báyìí kí gbogbo ọrùn mi kún kẹ̀kẹ́ mi yọ kó ṣe jẹun jẹun.
1: Lóbi mú mú.
0: Ó tún lè dọ̀la kí n tún lùsí wẹ́ẹ̀tì kọrùn kọ́ ọrùn mi gùn bí ọrùn tòlótòló. Gbogbo ọrùn mi á wá jù. Olúwa ẹ̀ kàn flọ́t wẹ́ẹ̀tì. Mi ìyàn mo lè wúra nínú gíláàsì lẹ́ni báyìí kí n fáyì.
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM,
4: 94.9. Oh, yeah, go show! 32 FM, no? Baby, 94.9. And yeah, I'm feeling that book was by you. Our fears.

0: 32 FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sípẹ́ẹ̀lì celery
2: SELARIE
1: salary bọ̀dá mi ẹ̀sípẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
5: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services ràn, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ni Dojuko Coco House. Ke tun wole leti kan wa lapa otun yin. Se ba tun wa wole tan, e tun kan wa kugu. Lapa otun yin be na ni be ba se nwole. Tolon tolo wa re o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojutu si gbogbo ipenija phone.

0: díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́ tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Orí pàlàyé inú rẹ̀ ní se lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló ti mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kó lé tí ó sì gbé yọ sóun bẹ̀. Láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Soju atalagbata kan gbogi lorilede Nigeria. Mo le ise ton se Gerard Roofing System to je stone coated lati orilede New Zealand. To wa pelu warranty adota odun bako lo se nilo lati da mu lo si ilu Eko mo. Awon kole kole atagbaleko ti won mo yi on dara dara ni won mu di truck wole. Si Laola Mega Top Concept Limited. Adex Road, Orogun Express. Opopona Marosi Ojo ni ilu Ibadan ni won kale si 081 8548 1113.
2: Tubo Champions League fẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀bọ̀ ní watershed event center lójú ọ̀nà loyola college old ifẹ̀ road nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀ gbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fírìfì tí èrò òyìnbó tí ò yọ ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyè wá ẹwẹ́jọ lọ́dún kọ́mẹ́tì lédè yorùbá pọ́nbélé ẹ̀jẹ̀ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látorí aṣọ ọgbà bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò lẹ́tọ̀ lóná kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Rega London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀jọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede water

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: 32 FM tó gbọ́nà àráyọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Europe. Méjì àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fi ẹyẹ kankan ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀gbọ̀n ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kọ̀ kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìnwá. Ẹ wájú aládùn kọ́mẹ́jì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ ká jọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímìn. Jẹ́ ẹ tún já ọ sí, kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ́nà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní ilé iṣẹ́ rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbàjọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede Watershed ní Old Ifẹ̀ Road Nìbàdàn.

0: ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ ta ti tú ẹ̀fẹ́.
3: 32 FM 94.9.

0: ń pè ní fàájì ọdún.
1: Yasitani ma ń lọbẹ̀ mọ́.
0: Bóòní ṣáàrẹ̀ rọ ọdún já o.
1: Ó ti fọkọ̀.
0: Ẹ̀rọ ń bẹ́lẹ̀ lọ́dọ̀ tèmi rẹ́kẹrẹ́kẹ́. Bẹ́ẹ̀ bá fẹ́ jẹran ọdún ẹgbẹ́nu sí. Àìfẹ́ràn ṣaun. Tó bá ti yẹ̀ lẹ́yìn ẹ̀ní ọ̀la, kò sí nǹkan kanú ẹran yẹn gan mọ́. Ẹ̀rọ tẹ́yẹn ti pa látijọ́ ilé àbí àná. Kò sí ìwọ kan tó fẹ́ mú wá kankan rárá lẹ́yìn gẹ̀yàn jẹ kí ni lẹ́yìn gẹ̀yàn lẹ́yìn gẹ̀yàn. Ẹyọ ti yí ọ̀nà.

gbogbo ẹyin ọmọ mọ sí kò ní dànù lọwọ yìí àyìndé ohun amínà mọ sí ẹbí fọwọ tọmọ wo sàárè ọmọ.

lájọ̀rọ̀ wọ́n kò wé lẹ́bi bí gbiná ṣe pa. Kọlọkọlọ lọ kárí jẹ́ nínú ọ̀ká, gbogbo wa la mọ̀ mọ́ká kì í jọ ká sùn.

0: Oluwawa. Mo sọ tẹ́lẹ̀ sọ.
1: I profess unto you.
0: Àwọn tó máa ń dẹrù èèyàn.
1: West side of West Logging.
0: Wọn ò ní dẹrù.
1: Ẹ
0: gbàdúrà kejì.
1: Prayer number two.
0: Ìjì tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jà mí.
1: Now stop waiting be silent.
0: Oluwa dàdúrò.
1: No stop it completely.
0: Máìlì kì
1: báyìí. Stop it completely.
0: Àwọn kan bẹ́nu ìjì yẹn.
1: Some people dey enter storm right now.
0: Àwọn kò dẹ̀ mọ̀ pé ìjì.
1: Sometimes we wait to stop.
0: Toro ń fẹ́ bí afẹ́fẹ́.
1: The rest coming like a wind.
0: Ẹlẹ́ ànàzọ́. Ìyá àgàdà.
1: Ẹbí bí wọ́n
0: yọ. O ti yọ nǹkan lára ẹ̀.
1: They are removing things from your head.
0: Nǹkan tó yọ kálórì jí.
1: How did they arrange this reduce
0: you? Àwọn yòókù ń lọ òkè
1: lórí. Father God agbe ayo agbe down.
0: Olúwa dá ìjì.
1: Oh no, stop that storm.
0: Ìjì ayọ́kẹ́lẹ́ bàtà
1: mi. That silent killer storm.
0: Ẹ gbàgbára lọ́wọ́ ẹ̀.
1: Remove power from me.
0: Kí á lè tètè ràn mí lọ́wọ́.
1: So that I can be helped quickly.
0: Ẹ dá ìjì dúró.
1: Stop that storm.
0: Olúwa jẹ́. Àwọn àdúrà yóò ṣe fi ṣeré.
1: Lóòótọ́ jọ bí dídí àgbẹ̀.
0: Ẹ ṣí àárẹ̀.
1: Ṣé ẹ ṣe ẹ ṣe.
0: Ẹ pé gbogbo ń tẹ bá mọ̀.
1: Ìbá jẹ́ fún wọn yìí lọ́wọ́.
0: Àwọn tó pinnu lẹ́mi lórí.
1: Lọ́dà ìtàgbọ́n lọ́fà mi.
0: Pé àwọn máa rẹ́yìn.
1: Dàdé mọ̀ sí màá ẹ̀.
0: Wà á ní ẹ̀mí
1: mímọ́. Ó ní gan.
0: Ló tó mú ìpinnu
1: wọn. Ìbá jẹ́ fún mi jà bílà.
0: Wà á ní kí ó tó di pé ọwọ́ Gòláyà ti kẹ
1: Mercy openly.
0: Àwọn olóore àná kan wà.

0: wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó, ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi, àtúra ti.
1: Lona. Eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò níbí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí dín January. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ẹ ànádá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé, ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ́, ẹ kí ló ẹ̀dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànádá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ni o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe ń pò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: Orí ọ̀fẹ́ ṣe kó méjì
1: ṣe tán. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mí.
2: Amen.
0: Ọ̀rọ̀ yìí ti dé ìdí. Ó ti dé ìdí Ọlọ́run.